Àdédérí wọn mọ́ ní nǹkan bí ìṣẹ́jú mẹ́tàlá lẹ́yìn tọkọ̀ òfurufú ọ̀hún ti gbéra kú. Àwọn tó fọ̀rọ̀ léde wípé wọ́n sì rí wọn bá sọ̀rọ̀ láìpẹ́ lẹ́yìn tán gbéra kí wọ́n tó mọ̀ rí wọn kàn sí mọ́. Àwọn òṣìṣẹ́ tó wà ní òkè ti pupa wọ́n fi ròyìn léde nípa bí wọ́n ṣe gbúrò nǹkan tó ṣàdédé dún gbàù bí wípé nǹkan jálulẹ̀. Àwọn ikọ̀ aláàbọ̀ wọ́n sì gbé ìgbésẹ̀ lójú ẹsẹ̀ láti ṣe iṣẹ́ ìdóòlà àti ìgbàlà pẹ̀lú ìròyìn tó padà jáde wípé ọkọ̀ òfurufú ọ̀hún ló jáwálẹ̀ ní ìgbọ́kọ̀dá. Ẹwẹ̀ alága ilé aṣojú-ṣòfin fáwọn ìgbìmọ̀ aláàbò orí òfurufú ẹni tí í ṣe Kabiru Usman Ali Hasan ó ṣàfihàn ìbànújẹ́ rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ sáwọn oníròyìn nílùú Abuja. Níbẹ̀ ó ní Ali Hasan ti ṣàpèjúwe ìjàmbá ọ̀hún bí ohun tí ó bani lọ́kàn jẹ́ àti torí wípé wọn kò tí ì mọ ìrètí àwọn èrò inú ọkọ̀ náà. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti fọkàn balẹ̀ kí wọ́n sì mọ gbàdúrà bí akitiyan iṣẹ́ ìdóòlà ọ̀hún ti ṣe ń tẹ ọwọ́ iwájú. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fáwọn iléeṣẹ́ ìjọba lẹ́kalẹ́ka àti lájọlájọ láti ṣe ìmúṣẹ àlàkalẹ̀ ọlọ́jọ́ mẹ́rìnlá kó tó di wípé wọ́n ó ṣe ètò ìmúṣẹ ìgbésẹ̀ iṣẹ́ àgbàṣe ti ìlú tí wọ́n ó mọ gbé fáwọn agbaṣẹ́ṣe tó ń tẹ ìkìlọ̀ lórí wípé ìkùnà láti tẹ̀lérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ó lè yọrí sí ìbáwí alágbára. Àṣẹ ọ̀hún ló ní í ṣe pẹ̀lú pé káwọn àjọ àti iléeṣẹ́ ìjọba kí wọ́n fún àwọn tí wọn ò bá ṣe àṣeyọrí láti rí iṣẹ́ àgbàṣe ìjọba ọ̀hún gbà kí wọ́n fún wọn láǹfààní láti lè béèrè ìbéèrè lórí àlàyé ìpinnu ọ̀hún àti àwọn nǹkan mìíràn kí ètò iṣẹ́ àgbéṣe ọ̀hún tó parí láti fikun okun àkóyawọ́ àti déédéé láàrin àwọn aráàlú eléyìí tí ó ń gbàṣẹ́ ìjọba ṣe. Akọ̀wé ìjọba George Akume ó fọ̀rọ̀ léde nínú àkọ̀ránṣẹ́ sí àwọn iléeṣẹ́ ìjọba tó fi máwọn olórí wọn. Níbẹ̀ níjọba ti ṣàlàyé bí àkókò dúró ọ̀hún bó ti ṣe jẹ́ gbígbé kalẹ̀ láti jẹ́ kí àwọn tí kò ní iṣẹ́ agbaṣẹ́ ìjọba ṣe ọ̀hún gbà kí wọ́n lè dìde béèrè béèrè kí ètò náà tó parí kó yàtọ̀ sí fífa iṣẹ́ ọ̀hún lẹ́ni ó jáwé olúborí lọ́wọ́ nínú àṣàyàn tí wọ́n bá ṣe láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ lẹ́yìn ìkéde ilé tí wọ́n ń lò tẹ́lẹ̀.

gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ló ti ṣiṣọ́ lójú ìpín ọ̀kadà fáwọn òṣìṣẹ́ oníṣẹ́ ìrànwọ́ nílé ẹ̀kọ́ tó fi mọ ìwé ìkọ́ iṣẹ́ eléyìí tó jẹ 182,000 fáwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ ètò àkànṣe ìjíṣẹ́ ètò ẹ̀kọ́ tó dára jákè jádò agbègbè ìjọba ìbílẹ̀ 37 ní ìpínlẹ̀ yìí. Ayẹyẹ náà ó wáyé lónìí ní ilé olórí àwọn olóyè Secretariat ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ìgbóhùnsáfẹ́fẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀mọ̀wé Sulaimon Ọlárẹ̀wájú bó ti ṣe fi léde. Gómìnà nígbàkejì wọn Báyọ̀ Lawal Alíṣojú wọn bẹ̀ tó sì sọ̀rọ̀ nípa ìdásí ìfarajìn ìjọba lórí ètò ẹ̀kọ́ eléyìí tó yè kooro. Ó wá ṣàpèjúwe rẹ̀ bí ìdókòwò nínú àwọn ènìyàn àti ìrànwọ́ ìkẹ́kọ̀ọ́ àwọn èwe tó fi mọ ipa pàtàkì rẹ̀ lórí àwọn ọmọ tó ń kúrò nílé ẹ̀kọ́ láti bá rí dájú wípé gbogbo ọmọ ló láǹfààní sétò ẹ̀kọ́ tó yè kooro. Ojú àròrọ̀dá alágbára àti ẹ̀kún omi tó ń fòmí yàlé ń lo sọ̀sẹ́ ní olúùlú Senegal ní Dakar, eléyìí tó ṣe ìpalára fún àwọn tó wà ńbẹ̀ àti àwọn ẹkùn mìíràn nílùú náà. Iléeṣẹ́ ìjọba fún ọ̀rọ̀ abẹ́nú ìlú ọ̀hún wọ́n fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jáde láyé tó fi máwọn mìíràn tí wọ́n farapa. Arábìnrin ẹni ọdún 25 tó fi mọ ọmọ rẹ̀ ẹni ọdún 4 ó wà lára àwọn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ní àkókò tí ògiri ṣàdédé yalulẹ̀ ní Matam. Ojú ọ̀hún ó ṣe ìbàjẹ́ ọ̀pọ̀ nǹkan bí ohun amáyédẹrùn tó fi mọ́ ìrìnà àwọn ará ìlú náà ṣáájú àkókò eléyìí tí Senegal yóò gbà àlejò fún ìdíje Olympic àwọn ọ̀dọ́. Àwọn aláṣẹ wọn ti wá fi ìkìlọ̀ léde nípa òjò tó sì túbọ̀ ń bọ̀ eléyìí tí wọ́n retí. Bẹ́ẹ̀ ààrẹ Bazoumaye Faye ó fi ìkẹ́dùn rẹ̀ hàn pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tó sì ń sọ wípé ìgbésẹ̀ ìjọba ti wà ńlẹ̀. Ètò ayẹyẹ ìdíje Olympic àwọn ọ̀dọ́ ọ̀hún ó ní wọ́n ṣètò rẹ̀ kó bẹ̀rẹ̀ ní 31 oṣù kẹwàá. Ìfẹ̀hónú àwọn akẹ́kọ̀ọ́ wáyé níbi tí wọ́n ti ń bèèrè fún ìdókòwò ńlá lẹ́ka ètò ẹ̀kọ́ nílùú Faransé pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ mìíràn. Àwọn àgbàlagbà tó fi mọ́ àwọn òbí àti àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni ó ní wọ́n péjọ.

nu aso funfun lati se atileyin fun awon akeko ohun awon akeko ohun won dina awon ile eko nebe ti awon odo toto oko o le ni gbadin marun ati awon olopa oko o le ni 1000 ti won farapa laarin ose to lo to fi mo awon to le ni 6000 to wo ti won wa nebe ti isele ohun ti sele ti owo ti ba won isele ohun lo feju kankan si leyin ti won fi ban ti won fi fo owo akeko kan lana ode yi alakoso fun eto eko orilede na Edward Jeffrey loni lo safihin ero re nipa odokunrin ohun ti sede sele si pelu bi sele na se je nkan to nba ni ninu je ati pataki oro lori bo sese koko lati daabobo awon akeko. Ààrẹ Donald Trump fọ̀rọ̀ léde lórí wípé Amẹ́ríkà ti ń wo ọ̀rọ̀ ikú arábìnrin aláyẹ̀wò ẹ̀jẹ̀ ara àtàwọn nǹkan mìíràn ní ti ìmọ̀ ṣègùn òyìnbó ẹni tí ó jáde láyé ní gbọ̀ngàn àyẹ̀wò ìwádìí àrùn ní Siberia. Akọ̀wé ìlú Marco Rubio ló wípé Washington ti mójútó ọ̀rọ̀ náà lórí bí nǹkan ti ṣe ń lọ láàrin ìkọminú lórí ìṣẹ̀lẹ̀ náà nípa wípé ó lè mú àrùn náà tàn ká ṣùgbọ́n kò sí ohun ìbẹ̀rù kankan. Ní àkókò ìkéde ọ̀hún tó ṣokùnfà ikú rẹ̀ gómìnà ọ̀hún sọ̀rọ̀ lórí wípé kòkòrò kan kò sí lára rẹ̀ pàápàá jùlọ nípa kòkòrò eléyìí tí ó ń ṣèwádìí rí ọ̀hún. Ìròyìn mìíràn eléyìí tí wọn ò fi díẹ̀ múlẹ̀ ló dábàá wípé ó ti rí arábìnrin ọ̀hún sára tẹ́lẹ̀ kó tó dé wípé ó fọwọ́ kan ìgò àyẹ̀wò tí wọ́n fi ń ṣèwádìí àrùn ọ̀hún tí ó bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn eku inú igbó. Nígbà tí wọ́n wá bèèrè lọ́wọ́ Washington nípa ohun tí wọ́n ó ṣe nípa ewu àrùn náà kó mọ̀ bá tàn ká láti ìlú Russia, Trump fọ̀rọ̀ léde wípé òun kò tí ì bá Kremlin sọ̀rọ̀ nípa rẹ̀. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, Lionel Messi ni wọ́n pé yóò wọ aṣọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina lónìí fún ìgbà ìkẹyìn láti ṣe ìdágbére níwájú àwọn èrò tó jẹ́ olólùfẹ́ wọn ní gbọ̀ngàn ìṣeré eléyìí tí wọ́n ó ti lo orúkọ rẹ̀ tó rọ̀ mọ́ ti ìtàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fi tàn lọ́lẹ̀. Lánà òde yìí ló kópa nínú ètò ìgbaradì oníkànnì àṣekágbá pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n ń jẹ́ orúkọ rẹ̀ ní agbègbè Buenos Aires ti Ezeiza. Àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina tí wọ́n tó 1,500 níye ó ní wọ́n wà níkàlẹ̀ láti wo ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ kojú Benin. Ogunlọ́gọ̀ àwọn èrò yòókù ni wọ́n máa wò lórí móhùnmáwòrán. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Iléeṣẹ́ ọmọ ológun orí òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà náà ti ṣàlàyé ọ̀rọ̀ nípa ọkọ̀ àwọn ọmọ ológun orí òfurufú eléyìí tó ṣàdédé parẹ́ lórí ohun tí wọ́n ń lò láti fi mójútó ìrìnà wọn lẹ́yìn tí ọkọ̀ ọ̀hún gbéra kúrò nílùú Benin ìpínlẹ̀ Edo tó sì jáwálẹ̀ ní ìgbọ́kọ̀dá ìjọba àbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo. Ìjọba àpapọ̀ ti pàṣẹ fáwọn iléeṣẹ́ ìjọba lẹ́kàrẹ́kà àti lájọ̀lájọ̀ láti ṣe ìmúṣẹ àlàkalẹ̀ ọlọ́jọ́ 14 kó tó dé pé ètò ìmúṣẹ ìgbésẹ̀ iṣẹ́ àgbàṣe ìjọba tó ń gbé fún lùú yóò wáyé tó ń tẹ ìkìlọ̀ lórí wípé ìkùnà láti tẹ̀lé ìgbésẹ̀ ọ̀hún yóò yọrí sí ìgbésẹ̀ ìbáwí alágbára. Ojú arọ̀rọ̀dá alágbára àti ẹ̀kún omi ti ń fòmí yàdé ló ṣàdédé sọ̀sẹ́ ní olúùlú Senegal ní Dakar tó sì ṣe ìpalára fún àwọn aráàlú ọ̀hún tó ń ti àwọn ẹkùn mìíràn nílùú náà. Ìfẹ̀hónú àwọn akẹ́kọ̀ọ́ wáyé níbi tí wọ́n ti ń bèèrè fún ìdókòwò ńlá lágbọn ètò ẹ̀kọ́ Faransé pẹ̀lú àjọṣepọ̀ àwọn ẹgbẹ́ mìíràn. Nínú ìròyìn eré ìdárayá, Lionel Messi ó wọṣọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Argentina lónìí fún ìgbà ìkẹyìn láti ṣe ìdágbére níwájú àwọn èrò tó jẹ́ olólùfẹ́ wọn ní gbọ̀ngàn ṣeré eléyìí tó ní orúkọ tó rọ̀ mọ́ ìtàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó fi tàn lọ́lẹ̀. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Tèmítọ́pẹ́ Akínkò Ilé Ẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM Fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yẹn tẹ fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ ẹ kàn sínú kolo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893 2000. Oyé Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.
Olorun yo boko fun yin. E ku kale.

0: Wells Radio, 89.3 FM, your preferred wholesome radio.
1: I get on down.

0: nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́.
1: Radio stations jupụtara Ibadan, mana naanị otu redio ka ama ama, West Radio 89.3, ọ pụrụ iche, ọbata obi e, oyoyo.

0: àkọlé.
1: Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ wo ló ti ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti tenant lọ́dọ̀ ti yín rí gẹ́gẹ́ bí ìrírí àbí tenant to tenant àbí landlord to landlord. Ẹ jẹ́ ká rí gbọ́ káwọn èèyàn lè bu omi ọgbọ́n mú ń bẹ̀.
0: Ilé tí mo bá kọ́.
1: Ẹnìkan ló ní pé wọn gbọdọ̀ pa adìẹ nílé tàwọn bọ́dún bá dé wípé ní tí landlord àwọn fi lélẹ̀ nìyẹn.
0: Ilé tí mo bá.
1: Ẹ jẹ́ ń wo ẹni tó wà lójú òpó yẹn. Hello.
2: Hello sir.
1: Hello ma. Ẹra ma.
2: Ọ̀rọ̀ ya Saturday náà ló
1: pé. All right ma. Yes ma. Mo gbọ́ yín ma.
2: Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní sáàjì ọ̀dọ́ ti ní bíbá ni pé.
1: Oh yes ma.
2: Bàbá onílé gbé ilé fún àwọn
1: káàtìkà
2: kan wọ́n pè mí.
1: Ok. Ẹ má darúkọ.
2: Ìgbà tó gbélé fún wọn. So ó ní kó bóun fi rẹ́ǹtì, ó wá fi rẹ́ǹtì. Àdéhùn tó dẹ̀ wà ń bẹ̀ ni pé gbogbo nǹkan tóun ò fẹ́ lélẹ̀ kó ṣàlàyé fún wọn. Ẹlẹ́ òṣàṣẹ́ ń gbọ́.
1: Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín.
2: So ìgbà tó dẹ̀ máa fi gba àwọn stúdẹ̀ǹtì yẹn sílé, àwọn ọmọ yẹn wá jẹ́. Bàbá onílé wa ń sọ fún wọn wípé bẹ́ẹ̀ ṣe ń ṣe dọ̀tí yìí ò da. Fẹ́ṣẹ́ ṣe dọ̀tí yìí ò da báyìí ni kẹ ṣe máa ṣe dọ̀tí. Àwọn ọmọ wa ní lára o, àwọn ti sanwó lé o. Báwọn ṣe máa lo
1: ilé nìyẹn.
2: Wọn ò ní gbálẹ̀. Ẹ̀lẹ́ òun.
1: Mo ń gbọ́ yín.
2: Pé àwọn ò lè sanwó bẹ́ẹ̀ táwọn ti sanwó lé nǹkan kan báyìí ṣá. Ọjà owó iná ń kọ́ ẹ̀ sanwó iná, wọn náà wò ní sanwó iná. Bí bàbá onílé ṣe lọ já iná wọn ni. Wọ́n ṣe ń fẹjọ́ sùn kiri àdúgbò ni. Nígbà tí wọ́n máa wádìí lọ wádìí bọ̀. Nígbà tí wọ́n máa wádìí lọ wádìí bọ̀ wípé bàbá yẹn ò sì kí ń ṣe láńlọ́ọ̀dù yẹn ń ṣe oníjọ̀gbọ̀n kì í báyàn jà. Láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ sọ wípé òun nírú wọn lọ́mọ. Ṣùgbọ́n nígbà tóun ti ń sọ fún wọn kán sanwó ná láti bí oṣù mẹ́fà wọn ò sanwó. Káàdì sì ń jó òun sì ń ra káàdì, wọ́n sì ń tanná fàlàlà, wọ́n ń tanná lẹ̀, wọ́n sì ń jẹ. Káàdì sì ni wọ́n rà. Ni bàbá fi lọ yọ iná wọn kúrò ní ara ilé. So àwọn wá ń kígbe kiri. Ṣé bàbá yẹn jẹ̀bi ni àbí kò jẹ̀bi? Torí wọn ò sanwó iná.
1: Wọ́n sì ń gbádùn ẹ̀ lọ́fẹ̀ẹ́. O ti yé mi. A fẹ́ mú bùmú nínú omi ọgbọ́n yẹn náà ni pé irú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri láàrin ayálégbé àtonílé ara ẹ̀ nìyẹn. Ẹ ṣe màmá gbogbo èèyàn náà ló ti rí bẹ́yẹn sìn pé àwọn ọmọ yẹn ni wọ́n ṣe bẹbẹ tó ju bẹbẹ lọ.
3: Gbogbo foundation kápò bíríkì àti sìmẹ́ǹtì kápò búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Káró owó ra lé kágbá dọ́kúmẹ̀ntì kán ní nọ́ọ̀fẹ́.
1: Ẹlòmíì ò ní láńlọ́ọ̀dù ń gba owó ilé, ó tún gbowó iná ọdún kan, ó gbowó ilẹ̀ ṣùgbọ́n wọn ò san. Ẹnìkan ni bàbá onílé tún ń ra káàdì fún wọn. Kí ló ti ṣẹlẹ̀ lọ́dọ̀ ti tẹ̀yìn yìí tí ló jẹ́ láàrin landlord àti tenanti tó jẹ́ bí ìrírí tá a lè bù mú bẹ̀? 0916893 1000 tàbí kẹ́ ẹ lo 0915333 4893. Kẹ̀sọ tí ojú ti yín bá ti rírí tó jẹ mọ́ láàrin landlord àti tenanti. Ẹ sì lè fi mẹ́sẹ̀jì yín ránṣẹ́ sí 070 573 0952. Ìgbà tá à ń retí ìpè látọ̀dọ̀ yín kẹ́yìn náà lè sọ irú ìrírí wo lẹ ti rí láàrin landlord àti tenanti tá ló wà lójú òpó. Ẹ̀já wò ó. Hello. Ẹ káàsán sá, orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
4: Ẹ káàsán o.
1: Ẹ ra sá.
4: Ẹ Ojo Lọ́sọ.
1: Sá.
4: Amúlòkó. Ojo láti Amúlòkó.
1: Mr. Ojo láti Amúlòkó. Ọya mò ń gbọ́ yín.
4: Mo rò pé mo gbà kéèkì. Ìpàdé jẹ́ láti fi ṣe
1: ẹ̀dá. Nẹ́tíwọ́ọ̀kì yẹn dẹ̀ ń break gan-an.
4: Láńlọ́ọ̀dù
1: ìyàwó máa ní láńlọ́ọ̀dù ìtẹ̀lé òun
4: káàkiri lóru.
1: Ìyàwó láńlọ́ọ̀dù ló sọ bẹ́ẹ̀ àbí láńlọ́ọ̀dù ló sọ bẹ́ẹ̀?
4: Ìyàwó sọ bẹ́ẹ̀ tó dé nígbà tí pé ó máa ń tẹ̀lé òun lórí ìfẹ́ olóhùn fẹ́ bíi fúrẹ́ǹdì òun. Ẹtí kó jáde tó bá pa ẹ̀wọ̀ ló mọ̀ kó tó tọ́jọ́ kejì mo di pàkì.
1: Ẹ̀fẹ́ gbèsù ẹ̀fẹ́ ríná kàn gáàntì. Ìṣẹ̀lẹ̀ yẹn náà ó tó ẹ̀kọ́ nígbà tẹ́nìkan bá ń pọ̀ sí ìyàwó oníyàwó káàkiri. Kí ló dé? Ìfà ó lágbára. Ẹ ṣeun sá. Mr. Ojo láti Amúlòkó. Ojo ò ní tìyìn. Thank you very much sir. Ẹ sá. Ẹ tún gbọ́ yẹn. Èwo ló ṣẹlẹ̀ lọ́dọ̀ tí yín? Ìrírí wo lẹ jẹ́ ká rí láàrin tenant sí landlord, landlord sí landlord, landlord sára àdúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? 091 ta ló wà ń bẹ̀? Ẹ jẹ́ wò. Hello.
5: Ẹ ká ẹ mọ̀ ká sùn.
1: Ẹ ká sùn.

0: ẹ káàsán sá.
1: Yẹ kán ló ṣẹlẹ̀ ní pé nǹkan tó ṣẹlẹ̀ sí èmi lọ́wọ́lọ́wọ́
0: báyìí.
1: Ní pé mo ta lẹ́kàn sí ìjọ Monday yìí.
0: Ní
1: last week Monday.
0: Yes.
1: Mo wá kó sí ilé yẹn ní àná ojú dẹ́rọ̀.
0: Okay.
1: Kẹ́ ń gbọ́ mi. Mo dẹ̀ ti sanwó fún landlord.
0: Okay.
1: Káàlọ́ sọ pé owó yẹn ti lọ ń tiẹ̀ kí lọ pé kábíntà fúnra mi. Àjọ pàápàá làtàwọ̀ láti jọ ń fà ìsìn. Mo ṣẹ̀ lọ wá kábíntà tí ó bá mi kan lé kan pánù tó ojú.
0: Tó
1: yẹ kí èmi náà ní owó mi.
0: Ẹ sì jọ ṣàdéhùn pé ẹ yọ lára owó ilé tẹ bá tún fẹ san.
1: Wọ́n lòun ti lọ́wọ́ ẹ̀ nìyẹn o. Wà láàrẹ̀ là ń kó lọ́wọ́lọ́wọ́ báyìí o. Kọ́lọ́ ń ṣàánú àwọn láńlọ́ọ̀dù.
0: Àmì o, àmì o.
1: Níbi ilé wọn àti agbára mọ́ wọn lọ́wọ́.
0: Àti dá padà dógún. Ẹ ṣé o, ó ga jù.
2: Iwo mọ mi lórí.
0: Ẹ tún gbọ́ yẹn báyìí.
2: Ẹ ṣe.
0: Ibòmíì ni landlord ni ó lọ yọ páànù mọ́yàn lórí.
2: Ìwádìí.
0: Àwọn láwọn ti sanwó ilé lòjò dé òjò tó rọ̀ lẹ́yìn láwọn ti sanwó ilé tán láyé jọ bí ijọ́ Monday tí í ṣe àná yìí.
2: Lágbo foundation tapo bíríkì.
0: Ẹ wá wo ohun tí wọ́n tún wá lọ náwó lé lórí báyìí.
2: Ìwẹ̀rẹ̀ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ ìgbà mélòó nílé fi dúró.
0: From about there, Akimu Ishola, Soka area Ibadan, wọ́n láwọn ní 3-bedroom flat up to lean-to level, asking price ẹ̀ wọ́n ní 8 million naira ni.
2: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi.
0: Ẹ má flash o, ẹni tó bá fẹ́ pè wọlé bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ àbí ilé àbí ẹ fẹ́ sọ̀rọ̀ nípa ìrírí tó ṣẹlẹ̀ láàrin landlord àti tenant lọ́dọ̀ ti yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn landlord ni wọ́n dákẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ báyìí, wọ́n sì ti rí àwọn ìrírí kọ̀ọ̀kan. Ìyẹn lórí ètò tá a pè ní kọ́lé-kọ́lé real estate fún gbogbo wa yìí.
2: Kò ní í ṣọpẹ́. Ilé aláyọ̀.
0: 0916893 1000 0916893 1000 tàbí 0915333 4893.
2: Oyè mi ò ní í ṣọ.
0: Ẹ jẹ́ kí àlejò mi kó máa súnmọ́ tòsí bọ̀ báyìí níbi tán bá wà.
2: Mi wo ọpẹ́ mi àpọ̀jù àmúrata èmi àkọlé o. Gbogbo ẹgbẹ́ mi ló.
0: Táìlà ni mí Ọládayọ̀ Ire Olúwa láti Mọ̀lété nílùú Ìbàdàn.
2: Kọ́lé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé sára tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì. Àmì ni
0: ẹ. Mo bí léèrè pé ṣẹlẹ̀ wo ló ti ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti tẹ́nàntì lọ́dọ̀ tí yín ẹ fẹ́ sọ̀rọ̀. A tún ti rí ibì kan tó jẹ́ pé landlord, ọmọ landlord àti tẹ́nàntì. Ìyàwó ọmọ landlord ìyàwó tenant àti ọmọ landlord wọn jọ ń sọ̀rọ̀ pàṣẹ tọkọ bá ti dé tó bá kí wọn ìyàwó ni ẹ máa lọ à ń sọ̀rọ̀ lọ́wọ́ lára ìṣẹ̀lẹ̀ kan nìyẹn ìrírí kan náà ni.
2: Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Káró wo ra lé kágbá document kan ní Nove kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀.
0: 0916893 1000 0916893 1000 tàbí 0915333 4893. Ẹ pè wọlé báyìí.
2: Bá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́ òye à olúwa tèmi ń kọ́. Kọ́lé ayọ̀ fún mi.
0: Mùsíbà wo lówó òkèrè láti àgọ́ ìwòye wọn ní wẹ́dà ní iṣẹ́ tèmi ìyẹn ajórinmọ́rin tá à ń pè ní wẹ́dà wọn ní iṣẹ́ títí àwọn nìyẹn.
2: Ọpẹ́ mi àpọ̀jù àbúrata. Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyá mi ò ní í ṣọpẹ́. Ilé aláyọ̀ dán mi wò.
0: 3-bedroom 2-flat wọn ló wà ní apẹtẹ àrólà nílùú Ìbàdàn. Tí wọ́n sọ ni pé wọ́n fẹ́ tà á. Èló ni asking price ẹ̀? Wọ́n ní buy and park in. Asking price ẹ̀ ni 20 million naira. O ni wọ́n fẹ́ ta òun náà.
2: Ìsara tí wọ́n. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì. Àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.
0: Ẹnìkan ní I have a house for sale 4-flat. Wọ́n ní 50 million naira. Níbo ló wà? Wọ́n ló wà ní Kúọlá nílùú Ìbàdàn. Mo pé 50 million naira ni wọ́n fẹ́ ta 4-flat yẹn o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí.
2: Àti sìmẹ́ǹtì láto búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
0: 0916893 1000 àbí 0915333 4893. Esi tun le lo 0911333 3893 ki eyin na fi pe wole ke so tiyin o iriri te ni eso abile te fe ta abi sewo le nse lara ile kiko awon kan ni won so ti won yi ti en gbo yi eyin na e so tiyin bi e ba le fi message ranse e sa le pe wole ke salaye ma ti ju ise re o ehn o ba sagbe ko sakowe ko jena ja ko je oniworobu igi lo ba nke sowo ehn e gbiyanju enikan wa loju pe e ja wo hello e ka san sa oruko yin ati bi te tin pe wa
3: Kayode omo ni loruko mi lase kariri
0: lati bo
3: alariri somiri
0: alariri somi okay oya ki le fe ba da si
3: mi re ti kan ni mo gba sile mi ni landlord mo de ni pe ni ja oju so mo wa so fun kini yan mo ni pe abaji binu le yo en ko boya mi ori na ba na ori die je die gangan mo mo ngale ye
0: okay
3: ati gba ye olohun ni gbalẹ mi ale lati gba ye ati lo gbadi ati lo gugu e ko si bi da lo te
0: iyen
3: baba kan na be ni ri te ku wa nbe ye o ya sa ni te ni won pe o ade pe baba ni mi ri ti ta fi sile o ti ye ki si o da o le ku ka ma mi ni ese ti mo le soro yi ese yi o ti se di se ti soro yi
0: tenant no
3: omo be ni omo meji to ko wa nu ile ikan tun wa ikan tun ti jo
0: okay
3: o bere si wi awon omo yen ninu dada o bi awon yen ninu
0: ko wule ko te lo fi mo
3: ko so
0: ko te lo fi mo
3: gbugbe ni yara ni tin dadu bo de so fun ko
0: o ti ye mi sa e seun o ogbon kan tun niyan o tun ko elomi leko bayi e seun sa olohun wa pelu yin sa era sa e seun sa
2: Oluwa
0: eyin na tun gbo bayi omi ogbon kan tun niyan ta tun bu mu nbe yen nigba ti eyan to je onipe ni ja oju to gba yan sile to je pe tenant e won wa yo ma fosonu yara kuni gbalẹ kuni o ma lagbara o
2: bile alayo dan mi wo ope mi
0: e je n wo ipe eleyi hello e ka san o oruko yin ati bi te tin pe wa
4: engine olaya ni lati kola
0: e
4: jo mo tun fe so nkan ko yo kan ni ko be je kawun eyan tun mo lotun eni
0: e sare eyan
4: e jo nkan kan to tun wa sele ni pe court yawo landlord gangan ni yawo e landlord baba landlord gangan o ti ko loju se ngo mi iya gangan fun be iya to wa je yawo baba yen o wa ba iya agent o ni ki file ye re
0: leyin
4: baba baba de ti ko loju so de ran se ngo mi sa
0: mo gbo
4: Àwọn yẹn tí ò dẹ̀ rí iná, ìgbà tí kílẹ́ǹtì wá dé, tí kílẹ́ǹtì wá dé tó wá kó ẹrú dé, ọmọ bàbá tí ó wá ẹrù ṣàkóṣílẹ̀ yẹn kó wá ní ta ló lẹrù, ọmọ wá ní pé àwọn èèyàn kan ló kó ẹrù wà. Ó ní ta ló lẹrù, èmi tí mo wá gé agent wá sọ fún pé.
0: O ti re o atodo yin ni o to e se oju oni tin ni agbara olohun oba
2: melo ni le bi duro ta ro wo rale ka gba document kan ni no face ki le dun wo ko se ri were
0: paint sise ni ise temi Kamaruddin Ajadi won ni lati orita merin nilu Ibadan
2: duro
0: carpenter to yanranti lemi o eni ola adisa lati eyin grama four bedroom flat with two bedroom flat and a room self contained at Akilapa estate asking price say 75 million naira ni o
2: oluwa temi
0: ikan tun re pops part ni ise ti wa ilori babatunde
2: Boye mi o ni sope.
0: Ile kan re to wa fun tita 2 numbers 3 bedroom duplex and 2 numbers 2 bedroom flat at Eleshi Meta off Lakunle bus stop Akala Express asking price won ni 220 million naira ni.
2: Bile alayo
0: Sola Olowe lati Olorun da bricklayer onise temi o.
2: Emi akole
0: ẹni ló wọn mọ́tọ̀ṣọ́ Adéwálé wọn ní cement dealer lèmi láti Bódìjà ojú rin ni wọn ti fi eléyìí ránṣẹ́.
2: Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé sára tiwọn.
0: Office complex ta tún lè fi ṣe warehouse tàbí ó dá fún ilé ìjọsìn tá à ń pè ní church, ó dá fún school, ó dá fún hotel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkan wà ní Alexander tí wọ́n pè ní 75 million naira. Ìkejì wà ní Arápájà. Asking price ti ẹni 65 million naira.
2: Bí survey, building plan, àbí sí ọ̀fọ̀ àtàgbẹ̀mẹ̀t.
0: Ahmed Babatunde láti ṣàpàdé wọn ní aluminium works lèmi mọ̀ ń ṣe dáadáa.
2: Dúró wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mi.
0: Electrician and solar expert iṣẹ́ tèmi ni má jẹ́ kó dùn mí ọmọlàjà láti òkè Àdó nílùú Ìbàdàn.
2: Èlò nílé bí dúró.
0: Àyìndé Sọlá Dóye wọ́n ní farmer lèmi o láti Ìkirè.
2: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi.
0: Kọ́lé-kọ́lé ni ètò ni kọ́lé-kọ́lé real estate fún gbogbo wa. Nìkan ni abánidọ́rẹ̀ẹ́ lọ́hùn-ún at West Radio 893 ìyẹn fan page wa. Ẹ lọ síbẹ̀ kẹ lọ like kẹ comment kẹ sì share at West Radio 893. Ẹ bá wojú aago yín báyìí nísìn, ẹ rí pé aago mẹ́ta ó ti ku ìṣẹ́jú 24 20:03 n tí aago sọ nìyẹn. Táago ọwọ́ yóò bá kọ́rẹ́ ẹja alé kanna.
2: Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyá mi ò ní sọpẹ́.
0: Ẹ jẹ́ máa lo àǹfààní yẹn kí máa kí àlejò mi káàbọ̀ sí orí ètò tá a pè ní Kọ́lé-kọ́lé real estate fún gbogbo wa. Wọ́n wá níjẹjọ, wọ́n wá níjọ ní ìná. Bàbá mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò gẹ́gẹ́ bí ìṣe yín. Ẹ káàbọ̀ sí orí ètò.
5: Lótú Ìṣọ̀lá Ọláwálé lorúkọ mi láti Capital Business Column and Training.
0: Ẹ sọ bẹ́ẹ̀ ń jò ní kí ni tẹ́ ẹ tún bá wa lọ́sẹ̀ torí àmọ́ pé tó kàn ń lọ lọ́wọ́ ẹjẹ́ á gbọ́.
5: Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ ṣe mọ ilé-iṣẹ́ wa. Ilé-iṣẹ́ wa ní oríṣiríṣi àwọn iṣẹ́ tí a ń ṣe fún àwọn ilé-iṣẹ́ kéréje-kéréje àti ńláńlá. Ṣùgbọ́n àwọn gangan wa ní ètò kan pàtó tí a ń ṣe lọ́wọ́ báyìí tó jẹ́ ti training program. Iye gangan ni à ń sọ̀rọ̀ lé lórí. A dẹ̀ ti sọ̀rọ̀ ohun ti lọ bí ọ̀sẹ̀ méjì báyìí tá a ti wà lẹ́nu ẹ̀. So ohun tí ó jẹ́ ká tún wá lónìí ni pé ọ̀sẹ̀ gangan ni a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹ. Tó dẹ̀ máa wáyé ní ọjọ́ Friday tá a wà nínú ẹ̀ yìí. Nínú ọ̀sẹ̀ tá a wà nínú àti Saturday. So orí ta fi wá nìyẹn. Àbámọ̀ wà lẹ́ni. But ìdí ta fi wá ni wípé ó sì ní bí àwọn kọ̀ọ̀kan tó tún pè wá láàrin ọ̀sẹ̀ tí a lò tán yìí. So ó dàbí pé ààyè tó dẹ̀ wà nísìn limited space ni. Because ibi tá a ti fẹ́ ṣe training kì í ṣe ibi tó gba èèyàn púpọ̀. Torí ẹ̀ gan la fi pin sí section méjì. Aago mẹ́wàá àárọ̀ àti aago méjì ọ̀sán.
0: Two sections.
5: So ìwọ̀nba iye díẹ̀ tó kù tí a fẹ́ gbà ní ìsìnkú pé nígbà tó bá dijọ́ yẹn làwọn yóò wá mọ́ wá kó àwọn fẹ́ register. Sẹ́yìn kó mo dẹ̀ sọ mo nínú 5000 registration tí a máa san. So training manual wá nbẹ ta máa fún wọn.
0: Refreshment
5: wa máa provide. So a gbọ́dọ̀ ti ṣètò sílẹ̀ kó tó dijọ́ Friday yẹn.
0: Bẹ́ẹ̀ni kẹ́ ẹ ti mú ní nọ́mbà.
5: Téèyàn bá dé láwọn ọmọ sáré káàkiri pé kinní yìí ò pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So training yìí a ní ó wà fún printing and branding. Ta bá sọ̀rọ̀ nípa branding, à ń sọ̀rọ̀ nípa both production of souvenir.
0: Bí àtúni dá.
5: Souvenir bóyá nísìn báyìí ẹ fẹ́ ṣe ìnáwó tí èèyàn bá fẹ́ ṣe àwọn nǹkan tó máa fún àwọn àlejò tó bá sì
0: di òdere
5: tó fi gba yìí. So ta bá le kọ́ àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ máa lè ṣe fún àwọn èèyàn kì í ṣe fúnra yín nìkan. Tẹ máa lè fi ṣiṣẹ́ ṣe fúnra yín. So then printing náà ara branding náà a rí pé èrò tèṣùlù ń lọ lọ́wọ́ báyìí. Àwọn brand mọ́tò wọn wá ni wọ́n fẹ́ ṣe àwòrán sára mọ́tò wọn. Ẹni tó bá ṣe irú training yóò mú bá ṣe lè gbaṣẹ́ yẹn tí ó lè ṣe. Tàbí ó fẹ́ ṣe poster ni o fẹ́ ṣe banner ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Training ọjọ́ méjì péré dẹ̀ ni. Lẹ́yìn training yìí a tún máa wá ní mentorship program tá a máa ṣe online which is on WhatsApp. Tó yẹ pé àwọn tá a bá ṣe training fún tá a bá ti fún wọn ní certification tá a certify wọn tí wọ́n ní certificate wà lọ́wọ́. So they can still come back to us. Say okay, àgbọn ọmọ pò wá lórí aago pé tọ̀ iye tẹ́ ẹ kọ́ wa o àti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ṣe o. Ibi báyìí la bá dé nǹkan báyìí ni òye wa o. Tá a dẹ̀ tún mọ ṣàlàyé fún wọn lọ fún bí oṣù kan.
0: Ṣé yàtọ̀ sí àǹfààní pé ẹ̀ tún máa ṣàlàyé fún wọn lọ yìí ṣé ìṣe pé certificate yẹn wọ́n tún sanwó ẹ̀ lọ́tọ̀?
5: No, wọn ò sanwó ẹ̀. Mo sọ mo ní pé kò sí nǹkan tó jọ fẹ́. Àwọn kan ló ti ṣe agbátẹrù ẹ̀. So training fee yìí ni wípé láti mọ̀ wípé lóòótọ́. What will I call it? Registration fee láti mọ̀ pé lóòótọ́ gba cost training gangan. Nígbà less than 20,000. Lẹ́yìn ìgbà tá a bá gba 20,000 láàmú bèrè owó certificate láàmú bèrè owó mentorship àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n gbogbo eléyìí ni wọ́n ti bójú tó. So
0: nígbà
5: need just registration fee, which is 5,000 naira. And after that,
0: kosin kan mi te gba lowo won. Esi ko won ni eko yen laarin ojo
5: kini. Ojo meji pele pelu re fi Olorun.
0: Date wo ni yen na?
5: Ah, on the 9th to je Friday ti ose ta wa yi ati jo Saturday to je on the 10th of
0: mo fe so e to re soro kan le kan pe ka won yan ma di pe awon kan de lojiji. Ti provide
5: fun awon kan be
0: ba ba ba ri iru ore ofe be pe eyan wa ya de ni aro ojo na akila wa se bayi
5: o si ni iru eyan iye eyan ta le gba awon eyan le wa en to ba mo po un fe se to je pe ko ti ni anfani bayi to je pe jo e gangan lo fe wa o le pe saju ojo na a ti ko ruko e sile elomi o le je pe owo gan ni o da duro so je pe ko o ma jojo elomi de ni bi aro ojo elomi to so fun o si le wa be ko tete wa laaro ko en to ba wa ni osan ti o ko ruko sile ko ni ani gba be to je pe o lo si wa o si se kaye si wa fun re ni be
0: e pe number
5: number wa ni 0814640 6112
0: e tun pe dada
5: 0810814640 6112 eyan de tun le yoju si wa ni ile ise wa so ile ise wa wa ni number 126 Awolowo Way en to ba ti deliver ti junction ko jina rara ba ti bere le nje bibi re ni ti ba ti junction legbe be bayi ni le ise ye wa so ile e ma ti rust eye to wa nbe e ba ti ma ri bana wa waju ta fun training na
0: eni kan message won ni pe idanileko yi se okunrin lo wa fun ni abi obirin
5: mo so ni ose to koja mo ni gbugbe yan lo wa fun
0: to da won mi se n bo leni ni o
5: beni asalaye gan de bi pe a le fi se retirement plan fe yan mo sapejuwe okunrin kan to je pe agbofinro ni o pada sise pelu wa leyin gba to ti retire leyin odun 35 years akini nkan to le se nisin yi o ni ohun ko se kankan bo won wa kekere to nti bere se olopa leyin gba to de retire ko si nkan to ma se se get by so iru training yi teni e ba se tan pe o nfe ti e pe ise ti mo fe gbiyan layo ni yi ta ba train leyin ojo meji ye ta de mo pe o ta ti se anfanu wa fun lati follow up lori e ta make sure pe o tun mo ju n ta ko ye lo.
0: Okay.
5: Bet gege na ni aro awon mo tese jade ile iwe grammar nisin bayi. Elomi n reti admission ti o ti ri. Instead of ma joko sile.
0: To ma rin kiri.
5: To ma anfani wa lati wa ko.
0: Owo to jile. Awon
5: testimony awon
0: be se.
5: To pe yo fi mo npa e. Eyan o mo nkan ti o se lola. O npa o le develop interest ni gan to je pe the sprinting technology.
0: Won le
5: se to le lo sise lori e.
0: Won le ti so fellow mi gan won ti le revision si pe ise printing and branding lo se. Ti o mo bi o si rin.
5: Ti o ti bere. So anfani wa mo to wa so kan lo se to koja abi previous week long. Mo ni pe opolopo awon kan wa ti won ti so wi pe ata ba pari ise ikiko tan. Se ba la je ba fe ruwo ra ni se won ni ise won mo won. Looto lo mo won. E ri pe ko di gba ti yan ba ra moto ko to di driver.
0: Then
5: go ba ni pe o fe se driver bayi gandagon ko oko ra moto abi to awon to drive trailer mi ro gogun lo ni moto trailer ti won wa so to ba ko se yawo sala ife bo se le sise lai ra ni se kankan
0: lai ra ni se
5: ko ni se kankan to ma
0: obirin jo ni na mo ni pe lai office je bo le yan se eni o possible
5: o possible yan le se o na mo sala ife ni sa pere to da ni e pe ko di gba ti yan ba ra moto ko do di driver
0: okay
5: so o le ko ise yi to de mo se da se jere to mo gba se nla nla lori lai ti po ra ni se kankan.
0: Okay. Enikan ti message wole won la won bo nbe yipe ni agbara Olorun. In to se ni pe e ba mi juwe le ise yin. Ero ba ni soro yin so wa ntitan le.
5: Tori
0: won le fe
5: pe. Kora lori WhatsApp ni tabi direct call an gba ipe. Se ti en ba nbo lati ona ibikibi kan ti o mo dugbe. So ba ti de dugbe. Won sa so pe ohun fe o moto keke to nlo si molete. So pe wa so kale bibi re. To ba ti de be pe wa a jade staff. Ile to wa legbe bibi re gan ni to ko lati molete na lo ti nbo. To wo keke to nlo si dugbe. Ko so pe won so kale bibi re.
0: Egbe
5: bibi re gan ni ile ise wa wa.
0: Okay. Oya e tan phone yin le keje ka eyan pe yin wole be yen. E pe number yen.
5: Number wa ni 0810814640616112.
0: E je atun pe lekan si.
5: 0810814640616112.
0: Ile ise Capital Business Column and Training. Ile ise yin niyan. Eni Corporate Services and Business Development Consultant ni. E wa gbe dani leko kale ni jo Friday to nbo yi
5: ati jo
0: Saturday on the 9 ati on the 10 October 2026. Lagbara Olorun oba gbogbo ana ni a jo wa nbe. Eyin te ngbo wa nile eni ore ofe lati pe ile ise Capital Business Column and Training. Sorry, number you, Mumbo, 0814640611. 12 fun gbogbo en te ba fe foruko sile pelu won 5000 naira ni won pe won si so wi pe leyin 5000 e ni nkan kan kan lati san mo awon se danileko ojo mejeji fun yin ipanu o wa nbe ati awon nkan mi ati awon nkan mi ati certification pe eyin na e participate o won fun yin niyan na ti e tun fi lesson le won si lawon duro ti yin lati ma tesiwaju lati ma ko yin enikan wa leju opo Facebook won ni equetusa yawa dekunle ojo kristana Mr. Isola lati capital building eni nte fe so
5: mo tun fe so pe anfani nla lo ti je fun awon to ba je onkowe ragu mo ti menu le na bi
0: sorry
5: en to ba je pe o ma nko iwe elomi ma nko iwe
0: oko lo si wa lori elomi
5: kowe to po ikan sele lenu lolo yi o kowe o lo n fe se launching iwe yo kan pere lo ko igba ti o wa ni won tin te lowo pe won o ti pari e pe o ma to bi abi olotun la won de fe pari won fe se launching ni bi weekend ye so igba to wa so fun mi mo wa ni iwe melo ni o ni meji ni pe beyo kan lo n ti rowo te nbe mi akilejo o fi te keji a o ni keje gan le kun oko te ku sowo ni mo le bo te oni e ani fe se launching lo se mo ni concert to pari a te oni n to n ti gbe fa awon eyan lateyin o ti pari e bo la fe se le pelu re fe olorun a de pari e igba to pada ma pe mi oni iti mo teye o lo wa daju n to n ti gbe fun won latojo to ti pa lo so ta ba wa ma ko yen nisin a le ko eni to je pe o n ko we lati tewe fun rara re ti o ni lo ko gbe fun awon atewe atewe to ba te ma gbe fun en to ma tewe wa le follow e up oni je pe won a kan gba iwe lowo e won a se n to ba wo e fun o torugbo je to ti mo n pa e ni e ri pe ti mechanic to ba je driver o yato si driver nikan en to ba mo moto moju to ba n drive ti nkan kan ba sele yo mo bi ti o yin le kan na nbe so to ba gbe se fun yan to de ti mo pa se to gbe fun yan ti mo ba se dada eni ni o le mo
0: okay enikan so ni fi yo o ni awon kan ti n sise printing works yi ti pe se ona ati gba ounje lenu won ni abi awon na se won le wa peko si
5: Benny, there's what we call capacity building.
0: Okay.
5: Intenya ti mo ko tu mo si. And in to tu je nkan ti mo tu fe so ni pe printing o mu evolve ni.
0: Okay.
5: En to ba ko printing lati bi ogun odun seyin. Get by atenti o ko ni odun mewa
0: seyin.
5: Iru ise ni sin ba ise temi tin se lati bi almost 26 years ago ni. So there were those ju kan pe ti won ko 26 years ago last year up to now. And evolve. E wo banner ni sin ba e wo flex banner tan se. Nigba kan ta ba fe se bana aso ni la mo fowo la mo fowo kan oda la mo fi gbo
0: pelu form
5: pelu form e de le fe se bana ni zigun ni e pada wa lose tun bo ke to gba
0: oju ese ni bayi
5: ba se nsoro ni sin laarin wakati kan te fe tete bota inta de nse tele ki n gba woran jade e ba fe se bana tele ni fa woran yin tori n go je gbowo na le fi n gbo oda lu lori aso sugbon ni sin be se duro rikete bẹ́ẹ̀ ni yóò ṣe gbé jáde so involvement ni ó ti kúrò ní bá a ṣe fi sí tẹ́lẹ̀ so ẹni tó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ ó tún lè wá ní ẹ̀kọ́ sí and another thing is this mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá mo ní wípé ilé kíkọ́ a ní àwọn tó jẹ́ pé bricklayer ni wọ́n àwọn tó jẹ́ pé plumber ni wọ́n àwọn tó jẹ́ pé so iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bí printing náà ṣe rí nìyẹn ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ kọ́ yẹn a wá dàbí site engineer tó jẹ́ pé ó mọ̀ ń pa gbogbo àwọn divisions yẹn yòókù so o lè mójútó láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti dáta pé wọ́n fọwọ́ kan sínú viral báyìí o títí dá fídíò dídí tí wà gbé jáde tí wà máa kà so ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ kọ́ yẹn nìyẹn so kò sí ẹni tí ò lè jàǹfààní ẹ̀ ẹni tí ò tí mọ̀ ń pa iṣẹ́ yìí ni o àtẹni tó mọ̀ ń pa ẹ̀gán tó tún fẹ́ ní ìdánilẹ́kọ̀ọ́ sí.
0: Ẹ jẹ́ ìwò bóyá èèyàn bíi méjì mẹ́ta lè pè wọlé 0916893 1000 nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè sí bá a ṣe ń ṣètò lọ́wọ́ yìí kẹ́ ẹ fi ṣe ìbéèrè 0916893 1000 ẹ lè ní ìbéèrè tẹ́ ẹ fẹ́ bi Mr. Isola láti lè ṣe Capital Business Column and Training láàrin ìṣẹ́jú àyá ẹ pè wọlé 0916893 1000 ẹnìkan wà lójú òpó yẹn ẹ jẹ́ àwọ̀ ń tàn ẹ̀lú ẹ̀ka sàn. Ẹ̀ka sàn sá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Láti bo
6: Àkóbọ̀
0: all right mo ń gbọ́ yín sá.
6: Àbíkẹ́lẹ́kọ̀ọ́ ni tí ó wáyé.
0: Okay.
6: Gbogbo àwọn ìmọ̀ràn tí wọ́n lè fọ àsìkò.
0: All right, sir.
6: Bọ̀dé ń tẹnu mọ́ printing.
0: Okay.
6: Printing nìkan lè wà lè wà fún ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀.
0: Okay. Kí wọ́n dá yín.
6: Mo fẹ́ ṣiṣẹ́ pé wọ́n.
0: Okay, okay.
6: Mo fẹ́ ṣiṣẹ́ pé wọ́n.
0: Ẹ jẹ́ kí wọ́n dá yín lò. Ẹ jẹ́ kí wọ́n dá yín lò.
5: Gẹ́gẹ́ bí a ṣe sọ iléeṣẹ́ wa Capital Business Column and Training ni iléeṣẹ́ tá a gbé tá a register pẹ̀lú ìjọba ni training la máa ń ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìyín tá a fẹ́ ṣe lọ́wọ́ nísìnyí nìyí ó wà lè dọ̀la ká tún ní ìdánilẹ́kọ̀ọ́ mi wá o ẹ̀rí pé printing àti pure water ẹ̀rí pé òjọra wọn àní lè kó papọ̀ ṣùgbọ́n irú báwọn ṣe sọ nísìnyí báyà tún ronú pẹ̀ pé ok ìdánilẹ́kọ̀ọ́ in fact we used to do business class irú business class yẹn nísìnyí ó lè kó gbogbo ẹ̀ papọ̀ business class yẹn ni pé báwo ni a ṣe lè dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni kwa okowo sise
0: kin
5: fun yin nkan kan lapere nbi ye ni ile ni ile wan bi bayin si awon eyan mo nsise popo gbo pata la nbiyanju sugbon elomi ise to bere odun kan meji meta merin oju kan ye na lo si wa ti o ni gberu si
0: ti o ni mo
5: ti o ni mo npa e so abundant leko ni pe bawo ni le se mo ngberu to fi je pe ke se pe ise teyan ba bere to je pe laarin odun meji meta to ba ti esa ise kekere ko ni se n ti o continue lati ma sise ye ti o le mo gberu si buburu dan leko bayi la ma nse le se wa sugbon ita fe se lo lo bayi printing and branding ni
0: okay order e seun sir mr abiodun lati akobo e se o mo ro pe ti gbo idahun won e be e le mu number won ke jo soro papo
2: oni wo ma mi lori
0: 0916893100 ko to di ko ma ko lori eto 0916893100 teyin na ba ni ibere te fe bi won lere lati le se capital building capital business e ma binu jare coloman training ile ti won fe se idanileko fun awon eyan nipa printing and branding ba se ntewi te banner te kini sara aso te sara fila to je pe e fe se nawo e le fun ra yin se bag ati be be lo e pe wole ke se ibere lowo won
2: taro worale tagba document kan ni no face kile dun wo
0: Mr. Isola nitori ijoba asiko e ba mi tun ero ibanisoro yin pe ke juwe address yin ibi ti won ti le re yin atojo ti idaleko yen o waye
5: lekan si number wa ni 081 08140641612 ade wa ni number 126 awolowo we
0: okay
5: ni bi egbe ile ise ile nje bibi re
0: okay loke ado
5: okay ado
0: okay okay ojo wo le pe dani le
5: on the 9 ijo Friday to nbo yi
0: ati
5: Saturday
0: ago mele
5: 10 ago mewa aro atago meji osan
0: section meji mewa aro atago meji osan lagbara olohun awon eyan o wa eri won o ya boyin bi igba ti nina ti npe ni oda koburu eyan ma reti won agba lojo ni tiyin ngba ti won bo Mr. Isola awon ati eyan won ni won jo wa Mr. Temitope
5: awo ti de
0: awon na je kan lara awon ile ise capital business and training e se ojo ni ti eyin na ni agbara olohun ba
2: ile ti mo ba ko koni wo mo mi lori
0: a ti wa lori eto kole kole
2: se
0: real estate fun gbogbo wa
2: ka se session ati waadi ka se document bi survey building plan abi si ofo ati agreement kan ba wa sango ka do foundation ka po biriki ati cement ka to block were de were igba melo nile bi duro
0: emi ma so fun eyin pe iwo na gbianju
2: melo nile bi duro
0: ko ni imo si ninu gbogbo to ba nse
2: kagba document kan ni no face kile dun wo ko se ri were de were igba melo nile bi duro were de were igba melo nile bi duro baba to nko le ayo fa won kan lemi ko eya oluwa lemi ko baba to nko le ayo fa won kan lemi ko eya Oluwa
0: aso le mi nta o te ba fe se isile mufta oje lili lati dugbe nilu badan
2: oye mi oni
0: building materials dealer le mi o ajumo bi lati amuloko
2: ope mi apojabura
0: 3 plots of land at agbogbon village opposite crane off ibadan ijebu ode road asking price say 3 million naira per plot ni won fe ta adisafili share lati ago ewoye won ni survey obirin ni mi
2: emi apo
0: ma somo bali kiss lati apatere ise pako ni somi ni ise temi
2: gugu egbe mi lo
0: ri bedroom flat kan re with a room self contained nibo lo wa o wa ni shinko idoloka government lo wa elo ni asking price say 13 million naira
2: ile ti mo
0: bi nba ti ko lori eto o wa ndigbo un le ma gbo wo latenu muna chizu yen baba wa ti won je atokun eto ta lo ra pala wole yen e je nwo ni tohun e lo e ka san o hello
7: hello
0: e ka san sa o
7: e ka san e ku eto
0: oruko yan ati bi te tin pe wa
7: aye ku to lati popo
0: okay ki le fe ba wa so
7: ani ka ki na se ku eto leni
0: e se oju oni ti yin lagbara lo ami sa e se sa Mr. Ayeko ton lati popo yen won ja okay e se o okan yin o bale thank you sir
2: taro worale tagba document kan ni no face kile
0: asiko yen ti lo ta lo tun wa loju opo yen se nguna e je nguna hello Hello.
8: Hello, ya Saturday ni o.
0: Okay, ya Saturday. Mo gbo yin ma.
8: Oh. E wo fufu le yin kawo ati gari.
0: All right, ma. O ti da. Gbogbo a ta ma ti se bricklayer, ti se site, o di no won sa jeun. E se mama, mo dupe. E se mama.
8: Oluwa.
0: Okan gbogbo a ni o bale ni agbara Olorun ba.
8: Ile ayo.
0: Ko si ise teyan se ti se inu ile lo ti bere. Be ba se inu ile shop to wa lara ile tabi ni gboro aye won sa ta kini nbe. Oga Olorun ko saanu fun wa.
8: Ni apoja bu.
0: Asiko yen ti lo. Gbogbo eyin te ba pe wole ni isin yin ni le gbe. Sugbon e fe ra le eni ile tabi ile te fe ta.
8: Bile alayo don mi wo
0: eni se kan tabi omi te nse lara ile kiko ile rira abi ise wo gan le yan layo gege bi ise ojo ti yin
8: emi akole o gugu egbe mi lo
0: e wa fe pe mi e fe so fun mi boya landlord ni yin e fe so ara isele to ti sele seyin ati tenant yin abi laarin landlord sira won e fe so fun wa e lawon imoran te fe fun wa lori eto ta pe ni kole kole real estate fun gbogbo wa ye
8: oni wo mo mi lori ami
0: number mi ni ke pe e fe se polowo oja yin abi eyin ti nkan kan e pe mi 0705733 0952 0705733 0952 ojo ni ti emi ati eyin le ta ba koko ni wo mo wa lori ojo mejo la fi ipade si ope pataki lo wu awon ta jo mi to wa engineer mi Sam o duro ti mi pelu awon iko re ti won jo wa ninu ile agbara nbi bakan na ni Mr. Isola ati Mr. Temi tope lati le se capital business and training capital business school and training ti won wa kiwa gbogbo eni eyan e gbianju ke dodo won just Friday ati Saturday ni won fe se dani leko yen a wa jo a mu testimony wa ni ojo mejo ni agbara Olorun ba Adekunle speak louder o ni oruko temi 0705733 0952 gbogbo awon oga wa ni kan ni e ni subu danu ile ise wa ko ni jona ni agbara Olorun ba thank you very much God bless you real good o dabo
8: ope mi apoja burata kole alayo fun mi o boye mi o ni sope bile alayo don mi wo.
9: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

Radio 89.3 FM.

0: FM, your preferred wholesome radio.
1: Barres.

Efile Emayikuro Wells Radio 89.3 FM Nibe Gongolewa.

at Phile and Marikuru Wells Radio 89.3 FM. Nibe Gongolewa.

0: Ẹ̀ka sàn o, ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Ìròyìn lérèfé ló ń dẹ́sẹ́ tí gbọ̀yìn láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ West Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọlábí lóníròyìn yín. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí Kasim Shettima ló ti kúrò nílùú Abuja tó sì kọ́wọ̀ rìn pẹ̀lú àwọn aṣojú ọmọ Nàìjíríà lọ sílùú Addis Ababa lórílẹ̀-èdè Ethiopia. Ìrìn àjò náà ni ètò láti mú kí Nàìjíríà túnbọ̀ gbé ìlànà tó dára kalẹ̀ lórí àìjẹ oúnjẹ aṣaralóore pàápàá láàrin àwọn ọmọdé. Àwọn aṣojú Nàìjíríà yìí ni wọ́n pé wọ́n lọ gba ìmọ̀ lórí ọ̀nà tí orílẹ̀-èdè Ethiopia ṣe ń kojú àìjẹun aṣaralóore àti bí ìjọba náà ṣe ń ṣiṣẹ́ pọ̀ láti mú kí ìlera àwọn aráàlú dára. Ìjọba àpapọ̀ ló ti kéde wípé àwọn ti parí gbọ̀ngàn mẹ́wàá fún àyẹ̀wò onírúurú àìsàn àti gbọ̀ngàn mẹ́ta fún ìtọ́jú àìsàn jẹjẹrẹ ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè yìí. Wọ́n ní eléyìí yóò ran àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ fún ètò ìlera wọn dípò tí wọ́n fi máa ń lọ sókè òkun fún ìtọ́jú. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ lórí ìròyìn Dàda Olúṣẹ́gun ló fọ̀rọ̀ ìlédè wípé ààrẹ Bọ́lá Tinubu ló tún ń gbèrò láti kọ́ ilé ìwòsàn mẹ́fà tó jẹ́ ti akọ́ṣẹ́mọṣẹ́ sí àwọn ẹkùn mẹ́fà lórílẹ̀-èdè yìí. Eléyìí yóò sì fòpin sí báwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣe máa ń lọ sókè òkun fún ìtọ́jú lórí ìlera wọn. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ti san àwọn àjẹ́lẹ̀ owó àwọn òṣìṣẹ́fẹ̀yìntì láti ọdún 2007. Ìjọba ní owó kan tó jẹ́ bílíọ̀nù díndín ẹ̀lẹ́gbẹ̀rin làwọn fi san àwọn àjẹ́lẹ̀ gbèsè yìí. Ìjọba ṣe eléyìí lójúpọ̀nà láti mú ìdẹ̀rùn bá àwọn òṣìṣẹ́fẹ̀yìntì tí wọ́n dín díẹ̀ ní mílíọ̀nù kan káàkiri orílẹ̀-èdè yìí. Ìkéde yìí wá látẹnu ọ̀gá àgbà tó ń rí sí ọ̀rọ̀ owó àwọn òṣìṣẹ́fẹ̀yìntì Ọmọlọlá Olówó Ràràn lórí ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀ tó pè ní àtúntò sí ìmúṣẹ níbi àpéjọ àwọn tó ń rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́fẹ̀yìntì tó wáyé nílùú Èkó. Àwọn aṣòfin ni wọ́n ti sún ètò ọlọ́jọ́ méjì tí wọ́n ti pinya mọ́ lórí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí síwájú. Wọ́n pé wọ́n ti ya ọjọ́ 12 àti ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2026 yìí sọ́tọ̀ fún ìpàdé náà, ṣùgbọ́n látàrí ìjàmbá ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun tó jálulẹ̀ ní ìgbọ́kọ̀dá ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ nílùú Òǹdó. Ìjàmbá ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun ló ṣẹlẹ̀ lánàá òde yìí, tó sì ṣekú pa àwọn ọmọ ológun 25 àti àwọn òṣìṣẹ́ inú bàálù 7 tí àwọn tó gbẹ̀mí mì látàrí ìṣẹ̀lẹ̀ yìí ti tó 22 báyìí. Ilé ẹbu ìfọpo Dangote ló ti dáwọ́ dúró láti máa ta epo pẹntiró fáwọn alágbàtà kan tó ń képo wọlé láti ilẹ̀ òkèèrè. Ìkan lára àwọn òṣìṣẹ́ Dangote tí ò dárúkọ ara rẹ̀ ló fọ̀rọ̀ ìlédè fáwọn oníròyìn tó sì sọ pé ilé ẹbu ìfọpo Dangote ló ti fòpin sí títa epo pẹntiró fáwọn alágbàtà kan tó ń képo wọlé láti ilẹ̀ òkèèrè látàrí màkàrúrù bí wọ́n ṣe ń lu epo Dangote mọ́ àwọn epo míì tí wọ́n ń kó wọlé sórílẹ̀-èdè yìí. Ìròyìn nílẹ̀ òkèèrè. Orílẹ̀-èdè Kenya ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ní àkọsílẹ̀ àìsàn Ebola bí ọmọ orílẹ̀-èdè Kenya kan tó ti ń gbé ní ilẹ̀ olómìnira Congo fún ọdún 7 ṣe jáde láyé nílùú Nairobi látàrí àìsàn yìí. Gẹ́gẹ́ bí ìròyìn tí mínísítà fẹ́tò ìlera fi léde iyùn Ade Duale sọ pé ẹni náà ló ti dùbúlé àìsàn láti bí oṣù kan sẹ́yìn tó sì ń gba ìtọ́jú nílé ìwòsàn káàkiri nílẹ̀ olómìnira Congo kó tó ṣẹ́rí padà wá sórílẹ̀-èdè Kenya. Èyí ló pin ìròyìn lérèfé. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn ilẹ̀ wa. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà 0916893 2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Sunday Àfọlábí lórúkọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún yín.
1: Ilẹ̀ Ìmọ̀ràn kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.

89.3 FM.

0: mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé. Ẹ kábọ̀ sí orí ìkànnì West Radio 89.3 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti dago mẹ́fà ìrọ̀lẹ́, kò sí ètò mi tó dùn ju ètò Sport Assembly lọ. Ẹ wo èmi ti ní tòótọ́, èmi pàdé yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, orúkọ tèmi ò rí padà o. Rímọ̀dì tánátáná. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti dago mẹ́fà ìrọ̀lẹ́, èmi nìkan kan mo máa ń gbé yín débẹ̀. Ẹ wò nírọ̀lẹ́ ti tèmi. Lọ Policy, ẹ mọ̀ pé Lọ Policy mi fi bẹ́ẹ̀ nìkankan ṣeré. Bẹ́ ẹ fẹ́ gbé pẹ̀lú owó bìtìbìtì mi fi bẹ́ẹ̀ nìkankan ṣeré. Ṣé ka yànyàn eré ìdárayá ni? Ká pẹ̀kẹ́ lù, ká sọ bó ṣe rí. Authentic, original. Ẹ wo iṣẹ́ ọwọ́ Lọ Policy nìyẹn o. Ẹ wo ìròyìn pọ̀n rọ̀lẹ́ tèmi. Ẹ mọ̀ pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lánàá. Ta bá ń sọ̀rọ̀ UEFA Nations League, ó yá pápá pàlápàá bíbẹ̀ yẹn. UEFA Nations League bí náà ìfẹsẹ̀wọnsẹ̀ wà ń bẹ̀. Ẹ wo ààrẹ orílẹ̀-èdè Burkina Faso, òun náà ti ké gbàjarì o. Ó ní wọ́n sọ pé wọ́n máa sánṣọ àwọn orílẹ̀-èdè. Tí ìjọba orílẹ̀-èdè bá tẹnu bọ ọ̀rọ̀ eré ìdárayá, ó ní kò kan èmi o. Ó náà ti gbé àṣà kẹtùn létí lọ. Oníṣẹ́ eré orílẹ̀-èdè Burkina Faso, ó lóun máa tẹnu bọ ọ̀rọ̀ wọn o. Ó ní orílẹ̀-èdè Burkina Faso ní láti ṣe dáadáa. Ẹ wo ìròyìn wà lápá bíbẹ̀ yẹn. A máa gbé yín débẹ̀, a sì ní gbàgbé yín síbẹ̀. ID ló ní lámbà yẹn. Àmáka tó wọnú ìròyìn nírọ̀lẹ́ ti tèmi. Ẹ jẹ́ gbé Lọ Policy wọlé kó kí àwọn tiwa ń lè. Lọ Policy àwọn tiwa ń gbọ́ ẹ ń lé.
1: Ẹyin tèmi ẹ kúrò lára kó àtàárọ̀ àkúṣe ọ̀nà mo nígbàgbọ́ pé ní ó lọ bọ eré àṣẹ ti kọ̀wé ẹ̀ fún wa. Gbogbo èròǹgbà wa ọlọ́dẹ ti fi àṣẹ sí Lọ Policy ló ń kí ìrọ̀ lẹ́yìn lórí Sport Assembly pé mú ìjókòó yín kẹ jókòó kẹdẹ̀ gbé pọ́pọ̀ yín àti yúgọ̀t tẹ máa fi ń ṣe tẹ máa fi ń sẹ́lẹ́ńkẹ́jọ kẹ mú ìjókòó yín kẹ jókòó káàdẹ̀ máa gbà sí yín lára lórí ètò ní ìrọ̀lẹ́ yìí Sport Assembly ló tún dé ìrọ̀lẹ́ yìí àtúnṣe dé bí a ṣe ń dé ẹ máa bá wa ká lọ.
0: Ó yá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé àti dé bá ṣe ń dé. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín láwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. Ta bá ń sọ̀rọ̀ UEFA Nations League, ẹ wo orílẹ̀-èdè France. Wọ́n ò gbà fún Belgium o. Ẹ mọ̀ pé Belgium ló kọ́kọ́ mi àwọn wọn. France dá padà. Nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn àmì ayò mẹ́rin sí ẹyọ̀kan ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Ó yá orílẹ̀-èdè Ìtàlú ń kọ́. Ẹ wo Rọ́bà tó mà sí ní ṣe bẹ́bẹ́ fún orílẹ̀-èdè Ìtàlú. Wọ́n fìyà jẹ tọ́kíyé àmì ayò mẹ́ta sí ẹyọ̀kan. Ó yá Northern Ireland. Odò Dóná gbàkojú Georgia. Ukraine pàdánù lé wọn Hungary ló lù wọ́n mọ́lé àmì ayò méjì sí ẹyọ̀kan. Bosnia Herzegovina nkọ́. Wọ́n fi àgbà han orílẹ̀-èdè Poland. Wọ́n ná wọn sọ pé ẹni Rọ́bà Lewandowski. Wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ayé ìgbà kan nù. Àmì ayò kan sódò náà fi lu orílẹ̀-èdè Poland. Romania pàdánù lé wọn o. Sweden ló fìyà jẹ wọn àmì ayò kan sódò. Cyprus àwọn náà borí o. Wọ́n lu Latvia àmì ayò méjì sí ẹyọ̀kan. Ẹ mọ̀ pé kan bàkí olóró làwọn ṣe lápá bíbẹ̀ yẹn. Montenegro pẹ̀lú rẹ́kàdì tán gbà. Wọ́n ta àmì ọyọ́ ẹlẹ́yin kojú Armenia. Ó já pápá pàlọ́ Policy. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin France àti Belgium. Ká tún mú Italy àti Turkey sí. Ó yá France Belgium lánàá. Belgium lọ́wọ́ kọ́ mi àwọn orílẹ̀-èdè France. Ìyàlẹ́nu ló jẹ́ pàápàá jùlọ nígbà tí mo padà rí skọ́là yẹn tó di 4-1. Bó ni France ṣe ṣe?
1: Lánàá yẹn gbẹgẹdẹ gbiná ni. Torí pé gbogbo èmi gan gbà tí mo rí tí Belgium skọ́ ní 35th minute yẹn mo ti rò pé gémi eléyìí ó máa dùn gbọ́ngbọ́n máa kàn sí ni. France náà dẹ̀rẹ̀ kò dẹ̀ já àwọn supporters wọn kunlẹ̀ rárá. Wọ́n fọwọ́ agbára wọn hàn. Wọ́n fi nǹkan táwọn tó. Wọ́n fi hàn Belgium pé kékeré lábẹ́rẹ́ kéré mọ́ kì í ṣe mímì fẹ́ dìyẹ ìrànà ni. Ìwọ́ lè tètè ṣáájú wa kí o lè ṣáájú wa kó sáré mọ ẹ̀yọ kan wọlé kó sáré mi àwọn. Ṣùgbọ́n tá a bá dé bá ṣe ń dé a máa fi hàn ẹ́ wò. Ìgbà tó dẹ̀ rí ìgbà tó wọ́ sẹ́lé ní second half ní 77th minute ìgbà tó ń gbé Désiré Doué àti gbogbo wọn bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Wọ́n fi kíní yẹn hàn gbogbo àgbáyé pé France ló ń pe àwọn Paris ló ń pe ibẹ̀ yẹn kì í ṣe ibi tí wọ́n ti ń ṣeré rárá. Désiré Doué first goal yẹn gan lásán gan ó tó pa opponent sáyé. Second goal Ryan Cherki gan lọmọ mi wá ni. Third goal lè ṣe gan yẹn gan. Kò tí ẹ ṣe fún mi mọ nǹkan tí mo lè fi góò méjèèjì tí yóò lè ṣe score ní within that 4 minutes mi mọ nǹkan tí mo lè fi wé. Torí pé tán bá ní classic goal òun ló ń pè bẹ́ẹ̀. Àwọn goal tó yẹ pé ẹ ti believe pé ó ti lose the scoring chance yẹn ó dẹ̀ kẹsẹ̀ bọ̀ bọ́ yẹn dẹ̀ wọlé wọ́n dẹ̀ fi yí table yẹn wọ́n fi yí gbogbo ẹ̀ po mọ́ Belgium lójúmọ́ pé kò sí wọn gan ṣe ló ń wò bàìbàì. Nígbà tán fún yellow card gan kò mọ̀ bí awájú orí ni kóun fi tẹ́wọ́ gba yellow ni àbí kóun kọ̀yìn sí referee tó fún òun káàdì lórí ìjókòó. Torí France fi níyẹn hàn lánàá pé ẹgbẹ́ ìṣúkọ́ nìyàn kan ba npade nigba igba awon akobi iya awon ma tun je ni
0: lo policy ka to kuro lori oro France ati Belgium ta ba wo ati gba ti oluko ni Zinedine Zidane ti gba se orilede France ta ba wo won ti yato si iko ti Didier Deschamps ko so din ke ka ni pe bi iru akoni mo gba bi Zinedine Zidane ni orilede France ti ni nigba kan lo ife iya agbaye FIFA World Cup ti won se gba tan se o se se ko je pa won na ma wo ase ka gba pelu orilede Spain abi awon gan ma lanfani lati gba ta ba wo ise ti Zinedine Zidane se lowo lowo
1: no te ba wo fixtures the World Cup yen o se ni laanu eni ti won koju ni eni to won en to to ni ba wi na koju tori mo ma nso larole arole football agbaye nsin Spain na BC so Spain na de lo ba won pade ni semi final ni to de fa gba han won pe to ba ne to si bo se le lo lagiri to orun ediye obe si lo ga e so de fi han pe abo gawa awa si lo ga so Spain na won tinu teyin won ba gbogbo agbara won je o de han gedegbe pe ajura wa lo kodigba ta ba jo yo ekuku ikuku ti ra wa so Spain to na won yen na lo to oju won lo to agbara won kako nigba yen so Canis Zidane na lo wa nbe ni to ba je won na lo koju Spain yen baba a ma mu mi si na ni tori Spain yen eni to ma da won mu ko ti ra butu nigba ti won gba World Cup yen dimun de sin gan ori 39 matches na wa bayi so en to to France na irrespective of eni to wa lori joko akọ ni mo gba won so no no ni Spain yen already lati know anybody so ko ya mi lenu rara we de Zinedine Zidane o se bo se Didier Deschamps ohun o kere nu ninu nkan tan so yi to ra na ati mo ati ma se bo e sugbon gba to koju oge e o gba foga ni so ko ya mi lenu so bo ba Zidane na lo wa nbe ni o le ma be ya ko ni wole to yen fun won o sugbon Spain yen en to ma na won won gburo pe 11 won gburo pe 13 lori papa lati le na Spain
0: o ya lo policy ka to kuro lori awon ifesewonse to waye lanu orilede Italy awon fi aje Turkey ami ayo meta si eyo kan ta ba orilede Italy awon na struggle nigba tan lawon oluko ni but ni kete tan ti gba oluko ni Roberto Mancini to ti fi gba kan je oluko ni iko Manchester City ri orile iyipada ti de orilede Italy sa fe so pe orilede Italy na tin so fa awon akegbe won orilede ni Europe wi pe awon na ti de awon na fe darapo mo awon iko bi orilede Spain France orile ede gesi
1: anyway temi awon italo ni toto awon gbinyanju to ni te ba ri ngba ton bere Nations League emi gan wo npa mo na awon italo ise ngba bolu bi bayi sugbon ngba to ya won bere sin carabao game o de a de ri e ba nkan ton gba pelu France ni ngba ton lo ba won ni fese won se won iyen gan lo je ki mo pe awon italo yi won tin jawe so bi won tin mo nkan ti won se so te ba ri awon lo wa nipo keji lori akaba nsin awon de wa ni 7 points no 4 matches out of 12 that possible 12 points so on gbinyanju ara won coach akonimo gba won na o sise bi ise italo group yen na ko ya mi lenu pa won lo se po keji Belgium lo wa ni po keta Turkey eyan o ri nkankan mu ara awon eyan kan lo taje si ni so ko ya mi lenu ara so italo ibi to ye kan wa na lo wa tori en to ye ko ju won lo lori table lori akaba na lo nju won lo ohun de ni France so ko ya mi lenu rara pe won gbera nigba to ye kan gbera si awon de ni po keji lori akaba
0: o ya papapa latapa bibe yen mo gba orilede Argentina lo aso le won dibu Martinez o ti lo gerun o ti gerun tutun sori o wa fi ami emu o fi aworan em o fi si eyin run yen won wa bi pe ogbeni dibu Martinez bo ni ru arawo lo tu da o ni ewe farabale o e mo pe oga wa oga aditop Lionel Messi e mo pe o ma kede igbeyin fun orilede Argentina gege bi agbabolu o wa ni se ri aworan em to wa leyin ni tori Lionel Messi ni o mo dedicate re fun Lionel Messi o ya papapa Lionel Mike Olize o ni agbabolu akoko ta ba nsoro itan orile ede France to ma ni bi assist mewa iyen ni calendar ye ni o ya egbe fun Mike Olize papapa Santi Cazorla o na ti soro si gboro aye nigba tan bi pe ogbe ni Santi Cazorla wa nbi o ya bo ni Ballon d'Or oni seri Ballon d'Or yen e ma wule san kankan o seri Lamine Yamal oni ko si doubt lori re ara eyin ewo ise to se ta ba nsoro La Liga ni sa to koja ta ba sọ̀rọ̀ ife ẹ̀yà àgbáyé ṣe lami yàmá wa kéré nu ayé ni ó yá pápá àpálápá bíbẹ̀ yẹn ẹwì go ti ṣẹlẹ̀ o ó yá mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ka Getafe wọ́n ti gbé Dani Carvajal wọ́n ti gbé gẹ́gẹ́ bí free agent lọ policy ká sọ̀rọ̀ nípa Dani Carvajal agbábọ́ọ̀lù ikọ̀ Real Madrid tí wọ́n sọ di free agent ta bá wo Dani Carvajal injury prone ni láti gbà tí àgbà ti dé sí lára irú àwọn agbábọ́ọ̀lù bí ele ṣé kò yẹ kó kéde ìfẹ̀yìntì ó ti darapọ̀ mọ́ ikọ̀ Getafe ta bá sì wo ikọ̀ Getafe ikọ̀ tí ń kópa nínú ìdíje Spanish La Liga ni wọ́n máa play competitive football so Dani Carvajal ṣé agbábọ́ọ̀lù tí ó sì lè takébé fún ikọ̀ Getafe ni àbí kó kéde ìfẹ̀yìntì.
1: Òun ló mọ bára ẹ ṣe rí náà ṣùgbọ́n tá gbogbo alama tí máa ṣe bọ Dani Carvajal ní ìgbà tó wà ní Madrid tí múṣemúṣe ẹ sì dá múṣemúṣe nínú tíìmù yẹn ṣùgbọ́n nísìnyí tí Madrid ti sọ pé bàbá egungun ti ń lu ẹwà lọ sinmi ní nílé òun pé òun ò tí ì tó sinmi ní àsìkò yìí àsìkò yìí kọ́ lòun fẹ́ fi àlágbá ètò rọ̀ òkè kan jẹ́ kó òun sì lọ ó dẹ̀ rí Getafe dẹ̀ wà pé bí ó ti ẹ̀ ṣe towó bí ó ti ẹ̀ ṣe ti kíní kan àwọn sì nílò bó ti ẹ̀ jẹ́ ọgbọ́n tó wà lórí ẹ̀ gan ó tó láti sáìn ẹ̀ ní tòótọ́ so Getafe wọ́n rí pé òkè ó sì máa ní ìwúlò fáwọn wọ́n ṣe kówó lé lórí pé òkè free agent ní ẹ òkú níná wa lówó pé Madrid máa lóun fẹ́ gbowó kankan lórí ẹ̀ bó bá wá bí iná wages ẹnìkan la máa ní láti san fún ẹ so nǹkan tó dáa ni fún Getafe pé at least bó ti ẹ̀ jẹ́ tó experience yẹn nìkan at least bàbá sì ń kó bùtù sẹ́sẹ́ ó dẹ̀ sì ń gbá bọ́ọ̀lù so a rí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá a rí bọ́ọ̀lù gbá dáadáa nínú ikọ̀ Getafe so ní ìwòye tèmi egungun bàbá ò tí ìlú wò tán bàbá ló mọ bára òun ṣe rí tí Getafe náà bá jẹ tó bá jẹ mùdùmúdùn tó kù lára ẹ tán wọn á jùlẹ ṣùgbọn níwò ní àsìkò tá a wà yìí ó ṣèmí rí pé ìfẹ tó dùn mọran mọran láàrin àwọn méjèèjì yẹn ọlọmọ yẹ kífẹ ọhún bàjẹ so a sì rí bọọlù gbà ní orí ní La Liga tó nílò Getafe tó wà.
0: Ó yá ló sì máa rí bọ́ọ̀ gbà ní Getafe tó darapọ̀ mọ́. Ó yá mo kọjá lọ sínú ìka àgbẹ̀jẹ́ Faransé. Ria Chaki ti sọ̀rọ̀ ó lẹ́yìn tẹ̀ ń bẹnu àtẹ́lù mi. Ipé mi ti máa ń gègé jù. Ó níṣẹ́ rí àwọn èèyàn ká máa ń sọ̀rọ̀ pé mo ti máa ń gègé ni. Ó níṣẹ́ rí ṣẹ̀bẹ́ rí ìfẹsẹ̀wọnsẹ̀ ta gbá kojú orílẹ̀-èdè Belgium. Ṣẹ̀bẹ́ rákọ́nìmọ̀gbá ṣẹ̀bẹ́ rí ààyè tó lò mí sí. Ṣé mo gègé ni? Ẹ wo èmi Ria Chaki. Kò sí nǹkan kò sára tí mi lè dá lórí pápá. Àwọn tí fu bọ́ọ̀lù yé, àwọn tí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yé. Wọ́n mọ̀ pé agbá bọ́ọ̀lù bí èmi Ria Chaki. Kò sí nǹkan tẹ́ ní kí n ṣe lórí pápá tí mi ní ṣe o. Ó yá pápá pa jẹun kúrò lápá bíbẹ yẹn. Ó yá Savi, olùkọ́ni orílẹ̀-èdè Netherlands. Ó yá wọ́n bí léèrè pé ọ̀gbẹ́ni Savi wà ń bí. Tó o bá wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tó ń takébé nínú ikọ̀ Barcelona àti fún orílẹ̀-èdè Spain, ṣé ó lè ṣe bí àwọn agbábọ́ọ̀lù tán gbá bọ́ọ̀lù lọ́wọ́lọ́wọ́ báyìí? Tá a bá ń sọ̀rọ̀ physicality, ṣó wà bẹ́ẹ̀ fún ọ. Savi bá rẹ́rìn músẹ́, ó níṣẹ́ rí bó yé mi o. Mo mọ̀ pé physically bọ́ọ̀lù ti yàtọ̀ sí tìgbà kan. Àmọ́ èmi Savi Hernandez, ẹ wo ẹgbójú bẹ́ẹ̀ o. Mo lè takébé tó bá jásìkò ilé mi jẹ́ bí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù. Mo lè takébé o. Lọ policy pẹ̀lú ọ̀rọ̀ tí Savi sọ wípé modern football wípé òun sì lè ṣe bí àwọn agbábọ́ọ̀lù ìsinyìí ṣe. Ṣé agbábọ́ọ̀lù bíi Savi ta mọ̀ ń gbà yẹn nígbà tó ń gbà pẹ̀lú Iniesta, ṣé ó lè dàbí àwọn bíi Bruno Fernandes, àwọn Kevin De Bruyne ìsín?
1: Bàbá nǹkan tí Savi sọ yẹn ó rí sọ o. Má já gbàgbé odu ni Savi ìṣàìmọ̀fọlóko tán bá ń pe midfielder tó jẹ́ pé standout midfielder mercurial player Savi tó tẹ bá máa mú ẹni tó tún da jùlọ bóyá wà nọmba 2 ṣá ní lágbàáyé nígbà tó ń gbá bọ̀ even on record torí ibi tí Savi ń gbọ́n dúró tí Savi ṣe ń play ẹ̀kẹ́ mọ̀ pé player tẹ́ pé ó wà so unique tẹ́ pé no stain no dirt ni ó máa gbá ẹ ó máa náà kí ẹ ṣáàtì fún mi free space kí n ti rove ball láàrin méjì so tó bá wà nú any team ní àsìkò tá a wà yìí bàbá first team ẹ kò sẹ́ni tó máa ba jàdú jẹ sí ẹ torí playing style ẹ kò gbá gidi lọ ń perú ẹ tó bá ti gbá bọ̀ ó ti rẹni tó fẹ́ pass sí kò ń gègé kò ń báyàn ṣagídí tiẹ̀ ni pé creator ni kó rove láàrin kó create ball tó bá ti ní anybody tó máa play 9 fún tó bá ti ní position tiẹ̀ ni pé máa ṣe assist fún ẹ lọ net so he's a very mercurial player tó pé any team across Europe nísìn tó bá wọnú bẹ̀ á sì wọ first team pẹ̀lú playing style ẹ̀ ìgbà yẹn so playing pattern ẹ̀ wà so unique débi pé kò sí team formation team pattern tí ó lè play náà so mo rí pé nǹkan tí Savi sọ òótọ́ ọ̀rọ̀ ni football lè change o ṣùgbọ́n àwọn kankan wà tí ò yọ kúrò rárá.
0: But lọ policy ta bá wo ikọ̀ Barcelona nígbà tí Xavi àti Iniesta ń gba wọ́n wà flexible pàápàá jùlọ lọ́wọ́ àárín ẹ̀ kò fi bẹ́ẹ̀ sí physicality láàrin wọn but lọ́wọ́ nísìnyí tá bá wo àwọn midfielder tó wà àwọn bíi Kevin De Bruyne àwọn bíi Rodri àwọn bíi Elliot Anderson àwọn Enzo Fernandez ikọ̀ Chelsea tẹ́lẹ̀ tó ti darapọ̀ Manchester City wọ́n ti add kan mọ́ creativity wọn physically wọ́n yàtọ̀ sí àwọn Xavi Iniesta tabasi wo Xavi Iniesta ngba yen mo le so pe won fi be wa too physical se won ma le cope pelu physical demand football isin
1: nkan ti mo na mo se tenmo pe iru awon player kan wa te pa won lo ma define pattern of play football fun re
0: bo ba se wa
1: ko gbo gbagidi ni e wo gba ti jeje n play fun Nigeria ko gbagidi ni soft ball ni ko ki gbo ke ko four meta sori papa o ma rove yin you know wo bi Sergio Busquets se play for wo e play role e ngba to n play
0: pelu bo se wa flexible ngba
1: fele fele can destroy any ko gbagidi rara so ti Xavi ba wo any team ohun lo ma ohun le ma tune ara yin sinu dynamics to fi n play kin so ohun lo ma change fun physicality se ngba to play se ko play awon player to lagiri to strong e
0: ohun lo ma dictate fun teammate
1: e n gburo la adjust si pattern e ni true pattern to play by ohun ati Iniesta ohun lo je ki ati Busquets ohun lo je ki flexibility waju Barcelona by ko yo now e go gba to play el clasico gbogbo busy day ni gbogbo bi Ramos gbogbo boy ma sagidi go gbagidi soft work ni football bo ba ti mo se won en ko bo ba to ba da o da bo da ko si syllabus kokan legbe bi kan Xavi da o ma wo any team anytime to ba gbe boot sese gbogbo ile ma tune si o se re nbe
0: o ya ko gbagidi rara to ba ti mo se o mo se niyan ikan ni west radio na pe bi 89.3 fm to ba fe mo bo se n lo nipa re to re daraya darapo mo west radio gbe radio e si 89.3 fm o ya papa mo darapo lo koja lo so ile de gesi

0: ẹ̀ tẹ́ ń wo yẹn tá a bá ń sọ̀rọ̀ highest level ìyẹn agbára agbọ́wọ́ iwájú mò ń sọ̀rọ̀ nípa striker ó ní kò sẹ́ni tó dáa tó harry kane o ó ní lóòótọ́ orílẹ̀-èdè gẹ̀ẹ́sì wọ́n láwọn agbábọ́ọ̀lù tó pọ̀ o àmọ́ agbábọ́ọ̀lù bíi harry kane sẹ́ni tó dáa tó harry kane o ẹ wo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè nàìjíríà àti russia ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ṣe rí igu super igu yẹn wọ́n ti ṣẹ́ apá kan nínú igu yẹn o ṣe rí ìyẹn wọ́n ti ń ṣe bélébélé lọ́wọ́ ó ti di àmì ayò mẹ́ta sí ẹyọ̀kan lọ́wọ́lọ́wọ́ orílẹ̀-èdè nàìjíríà ń pàdánù ó yá ẹjẹ́ ń tẹ̀síwájú Thomas Tuchel sọ̀rọ̀ lórí harry kane ó ní àwọn sì máa rí agbọ́wọ́ iwájú mi tó dàbí harry kane ó ní àmọ́ ó ṣe ṣe kó jẹ́ ẹ̀yàn ọdún mẹ́wàá ó ṣe ṣe kó jẹ́ lẹ́yìn òun gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ó yá lọ pọ́lísì pẹ̀lú ọ̀rọ̀ tí Thomas Tuchel sọ ṣé ó ń try láti sọ pé bí talent ṣe pọ̀ tó lórílẹ̀-èdè gẹ̀ẹ́sì wọn ò lè rí ẹ̀yàn tó dàbí harry kane kan tán tó rí harry kane ara àwọn wẹ̀rú ni ara àwọn agbọ́wọ́ iwájú tó ti ṣiṣẹ́ fún orílẹ̀-èdè gẹ̀ẹ́sì kó tó kan harry kane so kí ló ń gbìyànjú láti sọ ṣé ó ń sọ pé kò séyàn tó tún lè dàbí harry kane àbí tó máa bẹ́tà harry kane.
1: Níbi tí football dé ń sìn àfi tá bá máa fi ọ̀tẹ̀ kún náà ni ó kù harry kane ọ̀kan gbòógì ni nínú tán bá nínú àwọn strikers tó wà ní àgbáńlá ayé ń sìn kò tẹ́ ń ṣe ń sìn nìkan since in the last 5-6 years harry kane stand out ni tẹ̀gàn ọkọ̀ torí pé tẹ bá wo playing pattern ẹ̀ ń gbògbà tó wà ń tottenham náà ó máa ń da iṣẹ́ ó máa ń ṣiṣẹ́ yẹn fún wọn delivery yẹn rate ẹ̀ kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn rárá so oníwèé tèmi nǹkan tí Thomas Tuchel sọ kò purọ́ rárá kò sí bí talent ṣe lè wà tó ìran kan ń lọ ìran kan ń bọ̀ ní nítòótọ́ ṣùgbọ́n irú àwọn strikers bíi harry kane nìyẹn tó yẹ pé kì í gba káàdì kì í dẹ̀ ń fa opponent dá bẹ́ẹ̀ yẹn kì í dẹ̀ kì í kọ̀ọ̀kan kan déédé ṣubú sí ẹ ní pé proper positioning kan fún òun anytime any chance tó bá ti rí tó bá ti jẹ́ pé ẹsẹ̀ ní kó òun fi gba wọlé àwọn máa mì irú strikers bẹ́ẹ̀ yẹn tó yẹ pé wọn kì í waste chance losing rate ẹ is there, I think it's 0.5
0: as sábà sọ àǹfààní nù
1: as at the last count ẹ 0.85% ni chance ni pé tó bá rí ọ̀pọ̀pọ̀ ọmọ ayé níwájú goalkeeper tó máa pàdánù ẹ chance yẹn very o slim
0: mudan
1: so irú strikers bẹ́ẹ̀ yẹn ó ṣọ wọn ẹgbẹ̀rẹ̀ irú àwọn agbára bọ́ọ̀lù ta dẹ̀ tún rí ń ta ń sìn tó yẹ pé èmi inú wọn bóyá bùtù ẹsẹ̀ méjì lọ ń kó sẹ́sẹ̀ tán tẹ̀ ẹsẹ̀ wọn ìmojúlé ìyẹn ló jẹ́ kí Thomas Tuchel sọ pé irú striker bíi harry kane yẹn ó ṣọ wọn èmi náà dẹ̀ kín in lẹ́yìn pé òótọ́ ló sọ pé kán tó lè rí irú striker bíi titi ẹ̀ yẹn ní England ẹ̀wù náà ẹ̀wọ̀ game tó ti play for England ẹ̀wọ̀ goal tó ti score ẹ̀wọ̀ assist tó ti score ẹ̀wọ̀ ìgbà tó ti join Bayern Munich gan ẹ̀wọ̀ iye delivery rate ẹ̀ bàbá nǹkan tí Thomas Tuchel sọ yẹn ó rí sọ kò purọ́ rárá.
0: Ó yá nǹkan tí Thomas Tuchel sọ ó rí sọ kò parọ́ rárá o ó yá orílẹ̀-èdè Spain Carlos SP wọ́n ní kò ní láǹfààní láti kópa nígbà tán bá kojú Croatia tá a bá ń sọ̀rọ̀ UEFA Nations League ó yá mo kúrò lápá bíbẹ̀ yẹn Thomas Muller ó ti sọ̀rọ̀ lórí Kylian Mbappe àti Mikel Olise oníta bá ń sọ̀rọ̀ Ballon d'Or ó láwọn méjèèjì yẹn àkánú wọn ló wù mí kó gba Ballon d'Or oníṣẹ́ rí Carlos Mikel Olise àti Kylian Mbappe oníṣẹ́ kíka mi àwọn ni tẹ bá láwọn méjèèjì lórí pápá àwọn máa kún o wọn máa mi àwọn lóòrèkóòrè ni ó ní fúndì èyí ṣe rí Kylian Mbappe àti Mikel Olise ó láwọn méjèèjì yẹn ìkánú wọn ló máa gbá o ó yá De La Fuente ó ti sọ̀rọ̀ lórí Lamine Yamal ó ní ṣe rí kò séyàn tó dáa tó Lamine Yamal tá a bá ń sọ̀rọ̀ àwọn agbábọ́ọ̀lù kò síbi tẹ́ gbé Lamine Yamal sí pàápàá jùlọ lọ́wọ́ ẹ̀gbẹ́ àbí lọ́wọ́ iwájú ó ní gbogbo ẹ̀ ní Lamine Yamal ti dá o ó ní ṣe rí ká máa borí ìfẹsẹ̀wọnsẹ̀ gbogbo ìyẹn ní Lamine Yamal máa ṣe ó ní ìdí nìyí tí mo fi nífẹ̀ẹ́ Lamine Yamal ó kò láìkí ká máa lùsì ìfẹsẹ̀wọnsẹ̀ ó ní ṣe rí Lamine Yamal fún èmi De La Fuente agbábọ́ọ̀lù tó dáa jùlọ lágbàáyé ní Lamine Yamal ó yá Luka Modric ti sọ̀rọ̀ ó ní pípàdánù táwọn pàdánù kojú orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ó ní àìtí ni lójú gbà ni o ó ní nígbà tí mo wo scoreline yẹn ó láyà ńlá gàràgà ó ní mo máa bá àwọn akẹgbẹ́ mi sọ̀rọ̀ wípé wọ́n gbúdọ̀ jáwé sóbì o kò ń ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ tó yẹ kó máa ṣẹlẹ̀ sórílẹ̀-èdè Croatia lọ pọ́lísì tá a bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ Croatia àti England scoreline yẹn ti pọ̀ jù fún orílẹ̀-èdè Croatia pàápàá jùlọ tá a bá wo rẹ́kọ̀dì Croatia ní Europe World Cup kò síyàn tó lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn pẹ̀lú performance wọn so kán wá pàdánù kojú orílẹ̀-èdè England pẹ̀lú scoreline yẹn bó ni ọ̀rọ̀ tí Luka Modric sọ yẹn ṣe rí.
1: Nítòótọ́ ohun tó ti ní lójú jolè lọ́wà èmi mọ̀ pé England yẹn kàn wojú ó kàn gbo ojú Croatia jọ yẹn ààyè rèé láti fi ké búrẹ́sì àwọn arábí níṣẹ́ náà dẹ̀ lọ gbé bọ́kẹ́tì wá láti búrẹ́sì lọ́dọ̀ wọn ni torí pé tẹ bá wo géèmù yẹn 7-0.

0: nílé ẹ àwọn kò kù àdẹ̀lẹ̀ sọ pé àwọn náà gbìyànjú tó àwọn àfojúsùn wọn náà ni pé kò sẹ́ni tó máa wùn náà kó jẹ méje lẹ́yìn ní ẹ̀kúlé bàbá tiẹ̀ ṣùgbọ́n nígbà tí england dé england tẹ́ pé àṣàkẹ́ ni middle name wọn etí wọn báyìí níṣẹ́ lọ́ fi ilẹ̀ sí airport bọ́ ṣe ń wọ kúrí pápá báyìí àwọn ògbé tí wá rárá so ṣe ẹ bá nínú tí èsè ṣe lọ́ lẹ etí àwọn méjì gbogbo wọn àwọn ò to creature gan kan to taji nígbà tó máa fi bọ second half gan kí ló ṣẹlẹ̀ mẹ́rin first half mélòó kí lọ wá kí la wá ṣe ìgbà tí kejì máa dẹwọ́ mẹ́ta méjì mẹ́ta míì ó tún wọnú bẹ̀ so níwọ̀ ètèmi nǹkan tí mọ́dì kì í sọ yẹn ohun ìtìjú gbáà ni tẹ́ bá tiẹ̀ máa jẹyà ó ní rúyà téè gbúdọ̀ jẹ tó bá jẹ́rú tíìmù kan tó ṣe gbòógì jù yín lọ pátápátá àti mọ̀ àti máa ṣe bọ croatia àti england láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ó wà jẹ́ pé wọ́n á wá sẹ́ǹkù lélẹ́ yín wọ́n á nà yín ní méje ojú ò lẹ́bẹ̀ lọ fi padà lọ gbá second leg ó rí i pé tẹ bá lọ second leg yẹn 21 lẹ máa lọ jẹ lọ́hùn nìyẹn bábà ṣọ́ra torí pé sẹ́yìn tí ò gbọ́ràn nígbà tó ń wálé yín
1: tẹ bá wá délé rẹ̀ ńkọ́
0: ágé yín lọ́rùn ni
1: ó yá pápá pàlọ́ policy ká fi bẹ̀yẹn ya wọ́n nìkan barcelona lọ́wọ́lọ́wọ́ báyìí kò ń ṣe ìròyìn mọ́ rafinha ó ti fẹsẹ̀ rẹ̀ lójú sí ó di ọdún 2030 kí àdéhùn yẹn tó parí láàrin òun àti ikọ̀ barcelona tá bá wo rafinha gẹ́gẹ́ bí balógun ikọ̀ barcelona ìgbésẹ̀ tí barcelona gbé láti fẹsẹ̀ rẹ̀ lójú sí ṣé ìgbésẹ̀ tó dáa ni pàápàá jùlọ tá bá wo performance rafinha ní sáà tá a wà yìí ṣé a lè sọ pé barcelona ṣàṣejù láti fẹsẹ̀ rẹ̀ lójú sí.
0: lẹ́yìn yamá ni barcelona yẹn rafinha ló kàn tán bá ní pé ogo ikọ̀ lẹ́yìn ìyá máàánú barcelona team yẹn rafinha ló kàn so pé wọ́n fẹsẹ̀ lójú yẹn gan wọ́n tiẹ̀ tún dúró the time yìí gan wọ́n tún jẹ́ kí wọ́n tún dá ẹ̀mí rí pé wọ́n fiṣẹ́ yẹn wọ́lẹ̀ ni torí táwọn àràbò yìí bá kówó dé ńgbà yẹn ni ṣé wọ́n máa gbé rafinha lọ́mà nìyẹn èlò ni klọ́ọ̀sì yẹn ṣó tó 500 million ni pẹ̀lú iṣẹ́ tọmọ yẹn ń ṣe nínú tíìmù yẹn ẹ má jẹ́ gbàgbé pé rafinha kì í ṣọmọdé dára nínú iṣẹ́ bọ́ọ̀lù yìí ara tó dẹ̀ ti dá ńgbà tó ti bẹ̀rẹ̀ tó ti join barcelona ńgbà yẹn tó ń lọ ra bọ́ọ̀lù láti leeds ńgbà yẹn mo ti mọ̀ pé ọmọ yìí máa rí nǹkan kan ṣe ó máa rí àràdá ṣùgbọ́n nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn èèyàn ti bẹnu àti ẹ̀lùgbà eléyìí tó kàn wá ń sáré tó kàn ṣe gọlọgọlọ bíi ti ẹ̀dìyẹ gólò báyìí tó máa rí nǹkan kan ṣe ṣá nígbà tá rẹ̀ dẹ̀ wọ géèmù ogun ẹbú yọ nísìnyí ní gbogbo spain yẹn lọmọ tó ń sọ tó bá ti dárúkọ rẹ lamine yamal báyìí any other person kẹ tó pe anybody any team ní across the whole of spanish football rafinha ni torí ṣé kó ṣàṣìṣì ni ṣé kó play 7 ni ṣé kó play 11 ni ṣé kó play false 9 ni ṣé kó play 8 ni irú player bẹ́ẹ̀ yẹn ṣọ̀wọ́n ní global football gan nísìn mọ̀ pé tó bá ní wọ́n fẹ́ tó láìní ballon d'or ní bá ṣe jọjọ́ kó yìí lé níyì.
1: orúkọ rẹ máa wà ń bẹ́ẹ̀.
0: ó máa tọ́ 5. Kò sí ẹni tó bẹ́ yìí kò sí yẹ̀kíní tó bẹ́ yẹ̀ ó máa wá top 5 ní global football lé níyì tó bá fẹ́ ka top 5 ní àsàtẹ ìrọ̀lẹ́ ìtajọ́ jókòó tajọ́ sọ̀rọ̀ yìí so rafinha wọ́n sì fẹsẹ̀ lójú yẹn èmi ni pé nǹkan tó dáa ni torí pé táwọn bàbá àwọn kan tó máa ń jọmọ gbé tó bá dé àwọn àràbò yẹn tó bá dáhùn bẹ́ẹ̀ fún 500 million kò sí nǹkan tí barcelona máa ṣe o so ìgbẹ́ta kan tètè a só mọ́lẹ̀ 2030 tán só mọ́lẹ̀ yẹn gan èmi ni gbó sì kéré mọ̀pọ́ máa rí níwẹ̀ tó bá máa dé next year mo mọ̀ yẹn torí barcelona àti mo wo yẹn àfojúsùn yẹn wà ńlẹ̀ fún wọn tí yamá bá tẹ̀ tọ́lọ́ bá tún ṣe tí yamá tán tún jẹ́ẹ̀lì sí tó rántí ní gbogbo game plan àwọn fún season àwọn fẹ́ score over 130 goals ní projection wọn fún season
1: wọn fẹ́ set new record
0: ìtì bayern munich set ní last season yẹn àwọn fẹ́ break yẹn season ó dà pé 122 ní bayern end sí ní last season wọn làwọn fẹ́ lay 130 and ọwọ́ tọ́lẹ̀ ń bá lọ yìí in 7 games tọ́tí score 31 goals so chance wà pé ọmọ abákì nìyẹn so tọ́mọ́ dẹ̀ ti lè bá ó tún máa boost profile gbogbo individual player inú barcelona so níwò ètè mi iṣẹ́ ńlá ni barcelona ṣe tán fi tètè ya sign contract mi pẹ̀lú rafinha.
1: ó yá pápápá oníṣẹ́ lẹ́nu barcelona ṣe láti tètè fẹsẹ̀ rẹ̀ lójú ó yá tẹ bá sọ pé ẹ lè fẹsẹ̀ èèyàn lójú real madrid náà láwọn náà wà ń bí adagula real madrid sọ pé ẹ wò very very soon ó máa wà official wọn láwọn náà máa fẹsẹ̀ adagula lójú ó yá pápápá zinedine zidane ó ti kí i lẹ́yìn o ta ló kí i lẹ́yìn lẹ́ni yóró gbogbo aláṣàmọ́ lẹ́ni yóró agbọ́wọ́ ẹ̀yìn kan manchester united zinedine zidane ṣe rí yẹmi yóró tẹ́ ń wò yẹn ó ní àpáta pààrà ni lọ́wọ́ ẹ̀yìn o nígbà tó kópa kojú orílẹ̀-èdè belgium ó ní iṣẹ́ takuntakun ló ṣe fún orílẹ̀-èdè france ó yá thomas tuchel ó ní ẹ̀wọ̀ kò sílẹ̀ tó kan èmi o tí harry kane bá forílẹ̀-èdè gẹ̀ẹ́sì lẹ̀. oni ko n se jaya fun emi gangan oni se ri lo to agbagbolu agbo waju to da ni ta ba sin soro leadership oni ko seyan bi arikeyin o oni ama ko n se beru rara to ba se se pe boya leni o forile di gesi sile o lo ma waye mi ni o ma wa nkan mi lati se si aye arikeyin o ya Jude Bellingham e je mo yi pe ifese won se mokan la to gba seyin iyen forile di gesi o ya koju Croatia o mi awon o se assist meji koju Czechia ko mi awon rara o ya koju Spain ko o se assist koju France o mi awon o ya koju Argentina ko lanfani lati mi awon o ya koju Norway nko ami ayo meji lo gba wole o ya koju Mexico gba meji wole koju DR Congo ko mi awon o ya koju Panama nko o mi awon o se assist kan koju orile de Ghana ko mi awon o ya koju Croatia nko o mi awon kan o ya lo Paulist abasoro Bellingham Jude Bellingham forile de Gesi gbogbo orile de lo lawon agba bo ti won special ta ban so orile de Spain a de so Lamine Yamal ta ban so orile de France a le so Mikel Olise orile de Gesi won ni Jude Bellingham bawo ni performance Jude Bellingham se ri forile de Gesi e describe well lowo kan
0: ni woye dodo temi Jude Bellingham ni ogo ile Gesi ba se jojo ko ba se n soro e tori pe te ba wo ise tomo e ti se laarin odun meji odun meta sisin ko se foro seyin rara rara ise to se ni fun national team fun English team yen gan o fe san mona ju ise to se nu re Madrid ton tin san mu gide gan fun lo tori pe to ba tin wo aso yen ma ri passion ninu e e ba wo World Cup yen o wa lara nkan to gbe England de first place ton de yen tori pe o gbogbo emi gbogbo agbara lo fi play bo se play 4 lo n play 8 lo n play 10 fun won o wa creative o se gbogbo e fun won nkan kan to kan kokun ni pe kokan mi awon bi awon eyan se bi awon da key player se mi awon ni sugbon lati create lati defend lati block fun player fun other players lati se gbogbo e gbogbo e lo pe si Jude Bellingham lara so niwo ete mi ni England yen ko ya mi lenu pe ohun lo tun gba best English player so ko n se kekere rara omo e ohun lo omo ton so ni orile de England
1: lo policy ka to kuro lori oro Jude Bellingham Mika Richard ti soro o ni ise ti Jude Bellingham ti se forile de Gesi pe oju ise ti Steven Gerrard Frank Lampard people ati Paul Scholes ti se forile de Gesi so ri so
0: oni result wa nle ngba ti Lampard dey play on sise ti won ngba ti Gerrard dey play a le ko kuro na ngba ti so gbogbo won lo sise ngba to ye kon sise ti won sugbon kini amubo ohun ni on so ni ngba ti Bellingham to lead team yen ari won on ti gba third place 1966 lo ti gba nkan gbeyin which was the gold medal ton gba ngba ton host World Cup yen and gba yen nikan na de ni England ti nafo lo ti foju kan gba yen lo tan gbeyin ko to di pe eyan kan se wa gba on gberi tajebu wa nsin Bellingham lo de gberi tajebu yen dani ohun lo fi ri third place ton gba ton na France ni 6-4 yen so o ri so lodo temi tori pe ton ba ni gbogbo yin da ki le gba bo o da romo o ri si bi onike gba o mu kankan ike sowo gan mu wale ona o da iro Bellingham yen ohun lo mo ton so
1: o ya won ni omo ni writing won ni ko mo we won ni ki lo nje writing we ni go pe we ni koko eda ki le gbabo orile de Gesi nu o ya papapa orile de Portugal e je mo pe kete tan ti ja ninu ife eya agbaye kete ti Spain ti fi ya je won sey Nations League kan gba lowo George Jesus akoni mo gba won gbogbo ifese won se merin to ti gba e wo ko ta omi rara bo si padanu o bori gbogbo e o ya koju orile de West o fi ya je won o fi ya je Norway o fi yaje Denmark yo ya return leg nko tun fi yaje Norway o ya lo policy do Jesus forile de Portugal ni kete ti Cristiano Ronaldo ti fi binu fi iko agba orile de Portugal sile George Jesus ti se bebe ifese won se merin o ti bori merin igbese ti George Jesus gbe ka lawon oluko ni ti tele ti gbe lati bi a bench Ronaldo abi kan ma fun ni call up se o sese korile de Portugal ni ru result tan ni
0: Anyway, it may well. Enjoy toro ba doju e na ni a man so ohun lọ̀rọ̀ tó wà lẹ́yìn. Àwọn akọ́nimọ̀gbá tó ti wá kó tó dìgbà tí George Jesus dé, wọn ò ní ọkàn láti ṣe ni, torí pé kò sí nǹkan tó dàbí fà á kájá láàrin wọn nígbà yẹn. Ìgbà yẹn ẹ má jà gbàgbé pé Ronaldo níbo bàbá tá à ń sọ yẹn náà, Ronaldo sì kéré, ó dẹ̀ sì tó sì ń tàbí elégbé nígbà tí à ń sọ̀rọ̀ yìí. So nígbà tí George Jesus dẹ̀ dé yìí sìn, egungun bàbá ti luwò, George Jesus tó dẹ̀ mọ bó ṣe ń wo egungun láì tiẹ̀ gbé sí orí ẹnu abẹ, ó sì mọ̀ pé egungun bàbá tó luwò yìí, jẹ́ kí n fún ní ààyè, kò sinmi níwọ̀nba tiẹ̀. So pé wọ́n pé orílẹ̀-èdè Portugal wọ́n ṣe dáadáa ní àkókò yìí, mi ò rí pé nǹkankan tó yẹ kó ṣe bàbàrà ni, torí gbogbo alámọ̀ pé orílẹ̀-èdè Portugal yẹn wọ́n ní àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ṣe kànrìn tó yẹ tó gbangba sùn lọ yẹ láyé ara wọn, ṣùgbọ́n torí pé fún ìdí kan àbí òmíràn tí a lè máa fẹ́ gbogbo ẹnu sọ gbogbo gbà kó má dàbí pé a ní ìlara àbí tó má dàbí pé à ń ṣọ̀tẹ̀ lọ́ọ̀fi lè láàṣẹ rí àti oríire wọn láti mọ̀ kó tó di sìn. Ṣùgbọ́n sì wọ́n ti gbá àmì wọ́n ti gbá
1: ìfẹsẹ̀mẹ́rin
0: wọ́n dẹ̀ ti borí gbogbo ẹ̀. Ó fi hàn pé tíìmù yẹn wọ́n ní nǹkan nínú, wọ́n ní àrà nínú tó yẹ kán ti máa dá láti jọjọ́ yìí, ṣùgbọ́n nǹkan kan ló ń ṣe agbégidínà wọn tí ó jẹ́ kí wọ́n fi nísìn. George Jesus ti mọ ẹnu ibẹ̀, ó ti rí pé òkè gbogbo ẹ̀yin náà lògò, ẹ̀yin náà lè tan àṣọ ni kéèyàn kéyìn ìmọ́lẹ̀ tí yín náà máa tàn ni, ìmọ́lẹ̀ yín náà lè tàn dọ́ síbẹ̀ orí pápá kò ṣe tó mọ̀ kí wọ́n náà mọ̀ ṣe rántí pé orílẹ̀-èdè ló ń gbá bọ́ọ̀lù fún, kò tó ṣe anything, orúkọ bàbá ẹ wà ńbẹ, orúkọ orílẹ̀-èdè ẹ wà ńbẹ, ẹ débẹ̀ ẹ lọ ṣe dáadáa. Gbogbo wọn sì àdẹ̀ ti rí àti rí èsì tó ń rí pé wọ́n ti gbá mẹ́rin, wọ́n ti jáwé olúborí mẹ́rin. Kánà ti ń ṣe léèbọ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ ni, bóyá orílẹ̀-èdè Portugal àwọn bá tún ṣe dáadáa ní World Cup tí wọ́n lọ láìpẹ́ yìí, ṣùgbọ́n ó ti rí bó ṣe fẹ́ rí náà ni. Àsìkò tó bá yẹ ká dáṣọ náà la máa ń dáṣọ, kò dẹ̀ sígbà tá a dáṣọ náà tá orílẹ̀ fi wọ́, wọ́n ti George Jesus ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun tiẹ̀ náà nìyẹn, kọ́lọ́n dẹ̀ gbà fún.
1: Ó yà George Jesus, ó tan iná sí orílẹ̀-èdè Portugal, ó tan ìmọ́lẹ̀ sọ́rọ̀ orílẹ̀-èdè Portugal. Ẹ̀yin olólùfẹ́ mi ń lé, ẹni tí ó tan ìmọ́lẹ̀ sọ́rọ̀ yín, Ọlọ́run yóò ràn sí yín o. Ó yà pápá àpádo orílẹ̀-èdè Sweden, a gbọ́wọ́ iwájú wọn Victor Yokores tó tún jágbọ́wọ́ iwájú fún ikọ̀ Arsenal. Ó ṣe bẹ́bẹ́ fún ikọ̀ Sweden lọ́wọ́, ẹ mọ̀ pé ó ń mi àwọn lóòrèkóòrè, ó sì ń ṣe assist lápá bíbẹ̀ yẹn. Kai Havertz ti ní jùrì fún ikọ̀ Arsenal. Ó yà Yokores ti dé o, ó dé padà, ó ti hit fọ́ọ̀mù. Ṣé kò sí ìṣù fún ikọ̀ Arsenal lọ pọ́lísì?
0: Anyway, tèmi kò sí ìṣù láwọn láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. The only ipò nǹkan tó wà ń bẹ̀ náà ni pé playing pattern opponent ti Arsenal ń kojú lòun ló ṣàgbégidínà òkú fún Victor Yokores. Torí pé ẹ má jà gbàgbé pé pẹ̀lú ṣẹ́dú gbogbo àwọn teams ní Europe, ó nídi láti yín pé ẹ máa manage àwọn players kan torí irú nǹkan báyìí, torí àsìkò báyìí náà dẹ̀ ni. Nísìn ká ní wọ́n ti ń lo Yokores kó tó di sìn yìí náà, tó bá ti lọ kán lẹ́sẹ̀ tẹ́gungun ẹ̀ bá ti tó bá ti lọ fẹsẹ̀ lọ dá nígbà kan, mọ̀ pé bí o máa ṣe yọ́lẹ̀ fún Arsenal náà lélẹ̀. So nísìn tí Kai Havertz nísìn tó ti fẹsẹ̀ gbé kòkòrò tó máa ń gbé àyè ti yọ́lẹ̀ fún Victor Yokores láti wá ṣàmúlò gbogbo àyè tó àsìkò tó wà ńlẹ̀ fún, torí pé gbogbo alamọ̀ nǹkan tí Victor Yokores náà tó kájú ẹ̀ láti ṣe, ṣùgbọ́n èèyàn mẹ́ta wọn lè dúró méjì ohun lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. So ó sìn ayé tiẹ̀ náà ti dé kó náà bí Kai Havertz pé ó náà ṣe sáré fi kébù rẹ̀sì ní gbogbo ìgbà tó ń play fún Arsenal, kí Yokores náà wá jẹ́ kí gbogbo wa mọ̀ pé òun dájú bẹ́ẹ̀ ṣe ń gbé òun sórí bẹ́ǹtì lọ, so that tí Havertz gan bá dé gan, Havertz máa mọ̀ pé ayé àti gbaṣọ Ọlọ́run ọmọ yìí
1: ó lágbára. Ó yá pápápá kí n kúrò lápá bíbẹ̀ yẹn. Ẹ wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ wáyé lẹ́yìn, àwọn kan ń lọ lọ́wọ́ o. Ó yá jẹ́ yẹjẹ́ fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti wáyé. Tá a bá ń sọ̀rọ̀ friendly match South Korea, ó fi òyà jẹ Uzbekistan, àmì ayò méjì sódo. China pàdánù lé wọn, Jikista ló fìyà jẹ wọn àmì ayò kan sódo. India pàdánù sọwọ́ Uruguay, àmì ayò mẹ́fà sí ẹyọ kan. Ṣẹ̀wárí Russia, ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ń lọ lọ́wọ́ o. 75-minute play, wọ́n ń fìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́, àmì ayò mẹ́ta sí ẹyọ kan. Ó yà orílẹ̀-èdè Algeria ńkọ́. 41-minute play náà ni wọ́n ń pàdánù lọ́wọ́ o. Niger Republic ló ń fìyà jẹ lọ́wọ́ àmì ayò kan sódo. Ó yà Jordan àti Venezuela. 38-minute ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dé, odo náà ń gbá lọ́wọ́. Ẹ wò tó bá di òru, ìyẹn lago mejila o ya Argentina ifese won se igbeyin fun Lionel Messi o ya o ma kojo rile de Benin Republic o ya papapa lo policy ifese won se rile de Nigeria ati Russia olore sore Nigeria n padanu lo wa mi ayo meta si eyo kan se state pe Nigeria ma padanu abi
0: o ya mi lenu pe mi mo bi ti ati koku a se kin de ni mi o mo ni ba gbogbo na la jo mo pe oro Nigeria o ma nse ni ni kayefi pe ta ba tin koju a ta ba ti bolu alafese gba wa lenu jo meta yi o so si ni lenu o buyo si gidi gan o to keyan ni keyan lo joko ko tun ero are pa pe ki la le se soro yi to an ko ta de le se wa o ye kan tun gbogbo won pale kon lo tun won pe kon lo tun won toni tori pe bawo ni orilede Nigeria se ma gba orilede Russia play awa la koko la mi awon lati ipele alakoko akoko da bi gba pe mo te tin wo pe Nigeria ma fi
1: keleki iye na cho lo mi awon ni 10 minutes
0: mo ti wo pe Nigeria gbudo te be bo ti je bi meta bo ti je bi merin Nigeria ma mi awon lara awon le ni ohun de mu ba de ri kilode ka to seju pe o ti di wanwa ka to seju ki kin to ni kin pike kin to momi kin to se gbugbe mo ti ri po ti di meji ka to menu ku ndi oro o ti di meta oto foju suni oto tini loju gan tori pe bawo le orilede Nigeria giant of Africa one of the powerhouses of global football o wa din pe gori o se o ilu to ti en beru wa mo nbere lowo awon akegbe mi kan nibi kan lana pe kini identity wa gan as a nation when it comes to sport nigba tawon baba wa ngba yen ton play awon ologbe Rashidi Yekini awon Finidi George ati mo pe ti Finidi ba ti le gba bo ti Mutu ba ti le nsare wonu flank ati mo pe headmaster fe nod ni o ma lu obo e sibe ni ti be ni roa na ba gba bo ngba yen o mo bo se yin bi Daniel Amokachi ani identity
1: confidence wa
0: ani identity anybody to ba fe play Nigeria o gburo kokko mura npe ikumu tostun o ma bo si tosi sugbon sin anybody to ba koju wa gan bi won le ba wa mo wa cho pe Russia yi gan to n ba play gan boya gan lo ma se training lati wa ba play gan to ro mo pe sebi Nigeria ni amo ba se ma mu amo
1: pass won be lo policy ta ba wo nkan ti Nigeria to leyin kelechi e na so ati Moses Simon ko fe si first team player fun orile de Nigeria awon to ku iru Benjamin Frederick o se n bo lati injury ni o ti pẹ to ti kopa fun ilede Nigeria gbe se kun se di niyan pelu first experience awon agbabolu tan ko lo fun super eagle se kun se di tan fin baja kule pade niyan
0: baba oruko luwa o se yebiye ma bo si ta rara bo ba ti mo pe o ti le o le
1: to ba mo pe o le se ma wule
0: bo ki le ko awon ti e mo pe won o na foju won na agbara ati se ki le ko won lo fun ori ton ba ma so nsin so bi o ba se peyin tenu mo nsin pe eyan kan o ni injury o se gba kan o se se nde lati injury ni ton ba ma ko score line sin so ma ko yen mo pe
1: lo policy lowo lowo bayi o ti di 3-2 so se ki comeback wa bi ki Nigeria so di draw mo won lo
0: ki le concede 3 goals fun in the first place that's the question last match yin 3-0 le je ni se tun ti je meta ba comeback ju e lo inu akole e ti je goal meta team ti iru super eagles Nigeria ti gbogbo agbaye mo pe ko to mi awon Nigeria iwo gan egungun ba die ma ye tori to ba ma dele won ma gan ko gburo be fo mi gbona mo ni o wa din ton ko na any ilu gini biza o mu alojo ki ni je tai meta sodo o bi aroke kafu ti gba wale o ni pitch o da ojo ro ni
1: atun lo sori pitch to tu da atun struggle
0: se kafu na lo ma tun so ti to sele ni Russia bayin sin atun ti je meta o ti mi pe inu match meji ati je mefa be yen
1: bo lo po se kun je pe tori po je friendly awon boys yen o fe farasi
0: baba soruko awon boys yen lo ma ko so le score line se tin se Nigeria ni
1: pe Nigeria pada
0: bawo lo se ma se nigba ti an so awon baba wa segun ode gba mi gba ball lori nilu yi amo be ben akwegbu Thompson Olia gbogbo won gba ball lori ilu ba u ti o kafo gbogbo won ma lagun yoboyobo agbaku ni to ma wo so yi to ba ti mo pe mi o si le mi e lo nkan ton pe national being a nationalist niye o le lo wa gba ball fun Nigeria to wa lo si ni o
1: loro kan passion yen o to latara won gba ball lo
0: baba gbogbo idaji na player yi melo nu won lo bi sibi idaji na player yi melo nu won lo mu gari temu idaji na player yi melo le fun fun obadan je nu won ko mo iya to je je se won ko yin sori papa te de mo nkan te file ninu badan se ni lo run parun se si pe emi gan gbudo roju mi nu paper lola But there is no passion in this team anymore. Tori pa lon kun obo lato kere. Ah, ma won ti le kon lo se oju wa. Ohun lo nko iya je wa.
1: E be lo policy awon gba kan wa to pe atun ma won ti le won o se daada. Se baba ra won under 18, under 17, under 20, under 20, under 21 ki na se.
0: Baba, inu mi nu pe so pe under e se ko awon super igu iru game ta ba gini bisa ogba ni ose to koja mo so fun awon kan le eyin kulu pe ton ba ko awon boys mi nbadan shooting star 3 years gini bisa o le na won
1: e won lo cs fast won ori nkan kan mu
0: cs fast lo na won cs fast ma na gini bisa oya so cs fast to na so shooting star na lo na shooting star ma na gini bisa yen
1: be lo policy ki lori le di nigeria ni lati se lati le je ki yi pada de
0: ba ko emi wo pe o ye ki boya awon national orientation agency no ma se ba tun ma preach nationalism si inu okan gbogbo anybody to ba lo fe soju orile ede wa.

Let's see now.

Odogun agbe ba join together. Ongogo ni ya. Ah, e mo pe. Oh.

mú kí yín ẹ kalẹ̀ ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ló ń dé sétí ìgbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu kéde àdínkù sínú ìrọ̀gbọ̀kúlé orílẹ̀-èdè Nàìjíríà lórí owó tó ń wọlé láti ara epo rọ̀bì. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà yanjú àwọn àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì ọlọ́dún 17. Wọ́n parí àwọn ibùdó ìyàwòrán àgọ́ ara 10. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pè fún ìwádìí sínú ìṣẹ̀lẹ̀ ọkọ̀ òfurufú iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú eléyìí tó jálulẹ̀. Ó pè fún ìdáhùn sí ìtọ́jú àwọn ológun. Àjọ INEC gùnlé pínpín àwọn káàdì olùdìbò alálòpẹ́ jákèjádò àwọn wọ́ọ̀dù ti ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ṣe àkọọ́lẹ̀ àdínkù lè tó gbọgbọ́n nínú ìrọ̀gbọ̀kúlé àwọn owó tó ń wọlé láti ara epo rọ̀bì pẹ̀lú ìkéde ìgbìyànjú ìṣèjọba rẹ̀ láti mú onírúurú ọ̀nà ìpawó wọlé dé bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí nípasẹ̀ afẹ́fẹ́ gáàsì láti pèsè iná fún àwọn iléeṣẹ́, ilégbèé àti ìdàgbàsókè sínú ọrọ̀ ajé. Ìkéde yìí ló di mímọ̀ lónìí nílùú Àbújá níbi ayẹyẹ ẹlẹ́ẹ̀karùn-ún àjọ tó ń rí sí gbígbọ́n àti pípọn epo lórílẹ̀-èdè yìí ìyún NUPRC níbi tí ẹ ti ṣe igbákejì ààrẹ Kashim Shettima ti ṣojú fún ààrẹ. Ààrẹ fi dá àwọn olùdókòwò lójú àfojúsùn ìṣèjọba rẹ̀ láti ṣètò àwọn àtúntò tí yóò gbé orílẹ̀-èdè Nàìjíríà sípò àpèwáwò lágbàáyé. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti yanjú gbogbo àwọn gbèsè owó ìfẹ̀yìntì tó ń jogúnbá láti ọdún 2007 nípasẹ̀ owó ìdásí oní bílíọ̀nù lọ́nà 582 náírà fún àwọn ènìyàn lè tó lé ní 1,573 àti 55 jákèjádò orílẹ̀-èdè yìí. Ìgbésẹ̀ yìí iná kéde lónìí láti ẹnu ẹni tí ṣe ọ̀gá àgbà àjọ tó ń rí sí ètò ìfẹ̀yìntì lórílẹ̀-èdè yìí ìyún arábìnrin Ọmọlọlá Olówó Ràrán lásìkò tó ń sọ̀rọ̀ níbi ètò ìpàdé àwọn oníròyìn àjọ náà fún ti ọdún 2026 tó wáyé nípínlẹ̀ Èkó. Nínú ìròyìn míì, ìjọba àpapọ̀ ti parí àwọn ibùdó ìyàwòrán àgọ́ ara 10 àti ibùdó ìtọ́jú àrùn jẹjẹrẹ 3 jákèjádò orílẹ̀-èdè yìí nínú ìgbésẹ̀ láti mú àdínkù dé bá ìrìn àjò ìwòsàn sókè òkun àti pípèsè ààyè fún ìtọ́jú lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì fún ààrẹ lórí ẹ̀rọ ayélujára ìyún dada Olúṣẹ́gun ló kéde léyìí lójú òpó X lónìí pẹ̀lú àlàyé lórí àwọn ìpinnu ìjọba tó wà lóde láti dí gbogbo àwọn àlàfo léyìí tó ń ṣokùnfà ìrìn àjò àwọn orílẹ̀-èdè yìí sókè òkun fún ìwòsàn. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima lónìí gbéra láti ìlú Àbújá lọ sí Addis Ababa nílẹ̀ Ethiopia níbi tí ó ti kó àwọn ènìyàn ṣòdí lọ síbi ètò ìbáṣepọ̀ ìjọba orílẹ̀-èdè méjèèjì fún ìrólágbára ètò oúnjẹ lórílẹ̀-èdè yìí. Àbẹ̀wò náà ni ìrètí wà wípé yóò ṣe ìrànwọ́ fún ìlànà oúnjẹ àti ètò ọ̀gbìn pẹ̀lú ẹ̀ka aládàáni. Àtẹ̀jáde tó jáde láti ọwọ́ ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì fún igbákejì ààrẹ lórí ètò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Stanley Nwosa
níbẹ̀ iná ti sọ ilé yìí di mímọ̀ pẹ̀lú àfojúsùn ètò ọ̀hún fún ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Ilé aṣòfin àgbà orílẹ̀-èdè yìí ti sún ìpàdé àpérò ètò ààbò ọlọ́jọ́ méjì rẹ̀ síwájú. Eléyìí tó yẹ kó wáyé ní ọjọ́ 12 sí ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2026 lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú iléeṣẹ́ ológun ojú òfurufú orílẹ̀-èdè yìí tó wáyé ní Ìgbọ́kọ̀dá ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ nípínlẹ̀ Ondo. Ẹni tí í ṣe olórí ilé aṣòfin tó tún jẹ́ alága ìgbìmọ̀ ilé aṣòfin lórí àpérò ètò ààbò àpapọ̀, ìyẹn sẹ́nítọ̀ Ọpẹyẹmí Bámidélé ló sọ eléyìí lónìí nínú àtẹ̀jáde kan nílùú Àbújá. Ìgbésẹ̀ yìí ló wáyé lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu kéde ètò ìṣọ̀fọ̀ ọlọ́jọ́ mẹ́ta láti kẹ́dùn àwọn tó fi ara gbá nínú ìṣẹ̀lẹ̀ làlúrí náà pẹ̀lú gbígbé àsíá orílẹ̀-èdè yìí sí ìdajì. Ìjàmbá náà ló wáyé lánàá tó sì gbẹ̀mí àwọn òṣìṣẹ́ ológun 25 àti àwọn òṣìṣẹ́ bàálù 7 tó fi jẹ́ ènìyàn 22 tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀ Ṣèyí Mákindé ti pè fún ìwádìí tó gbọgbọ́n sínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú orílẹ̀-èdè yìí tó wáyé nítòsí ibùdó àwọn ọmọ ogun orí omi ní Ìgbọ́kàdá ní ìpínlẹ̀ Ondo. Gómìnà tó tún jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Allied People's Movement ìyẹn APM ló sọ eléyìí nípasẹ̀ ìgbìmọ̀ ìpolongo ààrẹ rẹ̀ nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ adarí ètò ìròyìn fún ìpolongo ààrẹ Mákindé Daura ìyẹn Richard Ihediwa. Níbẹ̀ iná ti lọ́wọ́ ìkíni sí àwọn ọmọ ológun pẹ̀lú kíkẹ́dùn pẹ̀lú àwọn ìdílé tọ́rọ̀ kàn. Ó pàrọwà sí àwọn aláṣẹ láti ṣe ìwádìí sí nǹkan tó ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ náà. Ìròyìn ilẹ̀ wá fún ti àṣálẹ̀ tòlélẹ̀ láǹfààní àtìgbọ̀ láti ìkànnì West Radio 89.3 FM. Lákòótán, àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti kéde gígùnlé pínpín àti gbígba àwọn káàdì olùdìbò alálòpẹ́ tótó 87,015 ní àwọn ibùdó ìforúkọsílẹ̀ 350 àti àwọn wọ́ọ̀dù ìdìbò ní ìpínlẹ̀ yìí. Ètò náà ló jẹ́ ara ìmúrasílẹ̀ fẹ́tò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Eléyìí ni yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ Jímọ̀ tí ṣe ọjọ́ 9 oṣù kejì fún ọjọ́ 7 ìyẹn ọjọ́bọ̀ ọjọ́ 15 oṣù kẹwàá ọdún 2026. Ẹni tí í ṣe kọmíṣánná àjọ INEC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀jọ̀gbọ́n Adẹniran Tẹ̀là ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan lónìí wípé ètò ọ̀hún yóò wáyé láàrin 9:00 to 3:00. Ó wá pàrọwà sí àwọn ènìyàn ìlú láti jìnà sí àwọn ìròyìn òfegè nípa ètò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò lórí ẹ̀rọ ayélujára. Wípé ètò náà ti wá sópin láti ọjọ́ 24 oṣù 7 ọdún 2026. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní. Ṣùgbọ́n ká tó máa lọ, ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A máa fún yín pé Ààrẹ Bọ́lá Tinubu ti sọ ọ́ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àkọọ́lẹ̀ àdínkù tó gbọgbọ́n nínú ìrọ̀gbọ̀kúlé àwọn owó tó ń wọlé láti ara epo rọ̀bì pẹ̀lú ìkéde ìgbìyànjú ìṣèjọba rẹ̀ láti mú onírúurú ọ̀nà ìpawó wọlé débá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí nípasẹ̀ afẹ́fẹ́ gáàsì láti lè pèsè iná fún àwọn ilé-iṣẹ́ ilégbèé àti láti mú ìdàgbàsókè débá ọrọ̀ ajé.
àmú wá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti yanjú gbogbo àwọn gbèsè owó ìfẹ̀yìntì lè tọ́jú ogúnbá láti ọdún 2007 nípasẹ̀ owó ìdásí oní bílíọ̀nù lọ́nà.

fún àwọn ènìyàn tó lé ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó lé mẹ́tàdínlọ́gọ́ta àti márùndínláàádọ́ta jákèjádò orílẹ̀-èdè yìí. Àmúwá fún yín pé ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti pè fún ìwádìí tó gbọgbọ́n sínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfúrufú iléeṣẹ́ ọmọ ogun ojú òfúrufú orílẹ̀-èdè yìí tó wáyé nítòsí ibùdó àwọn ọmọ ogun orí omi ní ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo. Lákòótán àmúwá fún yín pé àjọ olómìnira tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti kéde gígùnlé pínpín àti gbígba àwọn káàdì olùdìbò alálòpẹ́ tó tó 87,015 ní àwọn ibùdó ìforúkọsílẹ̀ tó tó 391 àti àwọn wọ́ọ̀dù ìdìbò ní ìpínlẹ̀ yìí. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́misọ́lá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ̀tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè tún wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́ fẹ́ fi tó wa létí lójú òpó 0916893200. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, oorun ayọ̀ lásán.

Wells Radio 89.3 FM.

0: nǹkan wo ni gbogbo ayé ń dàdàrin kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga àgbẹ̀mágbẹ́.
1: Ọba àmájẹ́sí wọn wáyé ènìyàn tó bá fi rógùn ìdílé gbóníkan ń ṣiṣẹ́ ju ẹni lọ kò ní tètè yọ ó. Ènìyàn tó bá ti rógùn ìdílé gbóníkan ń ṣiṣẹ́ ju ẹni lọ kò ní tètè yọ ó. Ìdí ọ̀rọ̀ rẹ̀.

nka wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n kan yìí. West Radio 89.3 FM, nka agbẹ́ máa gbẹ.

0: Kìkì ìjà jákàsó kápá kárí ka adire ètò bí ẹni dirò ogun Mr. Sanitizer aṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè ba àgbọ̀ aṣọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè ba àgbà nínú gbígbọ́ gbígbà ni ó padà sẹ́yìn láǹfààní. Adigun ẹ̀ka alẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta kan. Akú àsìkò yìí àkókò lè dá tá à ń bá kiri. Mo kí ìlọ́kùnrin mo kí lóbìnrin mo kí gbogbo wa pátápátá wípé ẹ̀ka alẹ́ o mo kí gbogbo òbí tí wọ́n mójú tọ́mọ wọn wípé ẹ káalẹ́. Ẹ rí wípé gbogbo ògbà tádìgún bá dé sórí ètò gbogbo ògbà pátá bíi kó jẹ́ wípé ayé gbogbo ọmọ dá lẹ́ẹ̀kan náà ni. Bẹ́ẹ̀ bíi kó jẹ́ wípé ayé gbogbo òbí dá lẹ́ẹ̀kan náà kí gbogbo òbí ó sì jèrè ọmọ wọn oní máa ń ṣe àdìgún òbẹ̀rù. Torí wípé gbogbo obìnrin gbogbo ọkùnrin ni là ń pè lóbì òbí sì rè òbí ni kò tó òwo ni àbí lọ́dọ̀ àwọn kan ṣùgbọ́n lọ́dọ̀ àwọn kan náà òwo ni ó tún ju òbí ni lọ lọ́dọ̀ àwọn kan. Ẹ káalẹ́ o ẹ kù déédé àsìkò yìí. Adigun òbẹ̀rù wa bí gbogbo ara kìkì ìjà jákàsó kápá kan rí ka adire ètò bí ẹni dirò ogun Mr. Sanitizer aṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè ba àgbọ̀ aṣọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbò lè ba àgbà nínú gbígbọ́ gbígbà ni ó padà sẹ́yìn láǹfààní. Adigun ẹ bá ń pè ìyá ẹ bá ń pè bàbá ẹ bá ń pa àwọn ọmọ eléyìí tí ò bá ti sùn tó bá ti sùn ẹ dákun ẹ bá ń jí pẹ́pẹ́pẹ́pẹ́ kó gbó ètò adigun òbẹ̀rù tètè jáwọ́ lóko ètò níkànnì tá a wà yìí West Radio 89.3 FM nílùú Ìbàdàn. Rédíò tí kọ́ ni bá a ṣe gbélé ayé rédíò tí ṣàlàyé ọ̀nà tá a fi lè nítumọ̀ nílé ayé ètò tó jẹ́ pé sọ bá a ṣe lè wà ní dúníyàn tó jẹ́ pàdé ní kọ́nú kọ́họ̀ lè tó tètè jáwọ́ torí bó o bá jáwọ́ tó kọ̀ tó o jáwọ́ rántí wípé àwọn kan wà tó jẹ́ pé ayé wọn tó polúkúmuṣu lásìkò yìí kìí ṣe wípé wọn gbọ́n o wọ́n gbọ́n ṣùgbọ́n ọ̀nà ibi tí wọ́n padà lo ọgbọ́n wọn sí ló fà á tó fi jẹ́ wípé wọ́n padà wà níbi tán wà ẹ wá dákun. Ẹ bá ń pè wọ́n wípé adigun òbẹ̀rù ti dé lálẹ́ yìí o adigun òbẹ̀rù ti dé aṣàlàyé fún kò fẹ́ gbọ́ ó ti dé aṣàlàyé fún kò fẹ́ gbà ó ti dé o torí nínú gbígbọ́ gbígbà yìí ni ó padà sẹ́yìn láǹfààní. Lónìí ibo la fẹ́ lọ ibo la fẹ́ yà kíni ìrìn tá a fẹ́ rìn àwọn òwò la fẹ́ tẹpẹ́lẹ́ ọ̀rọ̀ mọ́ àwọn òwò la fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn òwò la fẹ́ ṣàlàyé bí wọ́n ṣe ń rìnrìn fún irú ilé ayé èwo ló yẹ kọ́mọ ó wá irú ilé ayé èwo ló yẹ kí ìyàwó wá gẹ́gẹ́ bá a ṣe sọ ń gbogbo gbà. Adigun òbẹ̀rù wa gbogbo ara kìkì ìjà àwọn òwò ló jẹ́ wípé wọ́n ń fi ìyá jẹ àwọn èèyàn lábẹ́nú tí wọ́n sì ń fi atẹ́gùn sí wọ́n sọ́ra wọn di eku eku ajẹ lójú onlé tẹ́ẹ̀sì mọ̀ wípé ẹni tẹ́ ń fìyà jẹ tẹ́ ń fatẹ́gùn sí yìí ìyà tí ń jẹ kò lẹ́tọ̀ọ́ láti máa jẹ o ọ̀pọ̀lọpọ̀ tó wà ń gérémọ́njé kìí ṣe wípé gérémọ́njé tó wà ó ṣẹ̀ o kìí ṣe pé ó ṣe nǹkan kan fẹ́ni tó jẹ́ pé wọ́n torí ẹ̀ ràn lọ sẹ́wọ̀n wọ́n torí ẹ̀ tì mọ́lé wọ́n torí ẹ̀ gbé sákóló. Adigun òbẹ̀rù ìrìn tí ẹlòmíì rìn béèyàn ò bá rìnrìn èkùrọ̀ wọn kì í bẹ́ níṣẹ́kíṣẹ́ wọn kì í fọlọ́lọ́ ó ń lọ̀rọ̀ ìwà ẹlòmíì tí ń jìyà ìbọ̀ndì. Adigun òbẹ̀rù òun ló jẹ́ ń sọ pé ẹ bá ń pe oníkálukú kó níkálukú ó jókòó gírígírí bẹ́ẹ̀ bá ti jókòó gírígírí kẹ́ ẹ mọ̀ wípé ètò tètè jáwọ́ ó ti dé o ẹ bá ń pè ìyá ẹ bá ń pè bàbá ẹ bá ń pè wọ́n wípé adigun òbẹ̀rù abi gbogbo ara kìkì ìjà jákàsó kan pàkan rí ka adire ètò bí ẹni dirò ogun Mr. Sanitizer ó ti dé o.
1: Wọ́n ti ẹ̀ àwọn òbí ẹran lọ sùkùn pé kó lọ kàwé ògì ní admission 100 level ó ti ń sáré wá everybody kiri. Ẹgbọn abeg na won do kanyana ẹgbọn abeg na won do eyana ẹgbọn abeg na won do aye o mo kan to ma gbẹyin e because nínú school to wa yẹn o ṣi ma lo 3 years lẹyin first year to lo yẹn to ba se 100 level o mo be a 400 level lo ma bere si lo ma enter e jo nitori olohun bi yu aye bi yu eye bi yu alora bi yu arobaga to ba ti segbe ni 2026 jo ma segbe na mi tell you mo fowo so ya fun e ma segbe ko sire nu kokun fe gbe kokun to wo yi ko sire nbe o ma segbe ma segbe sinu to courtesy je ko ma pe ni ju o da be ju to le lo bi tohun ju to le jade le anytime tohun ju to le jeun nigba tohun ju ti o ma wo window ko ko to bota ju ti o ma ko le kun le o mo o free gan ojo ti ya ba ti ni I will make for you. Yes, man. Back by Akara airport. Join like here to be any count. You boy, you took on life for a while or long. So join to your long. To buy T shake, my shake, say no to courtesy.
2: That's a prayer. I want to let you with it, Toshi. Toshi, we saw me did that deal with it. I need cooking a call. Talk about the move. I can't buy the deal call to. Come out with a cup of your courtesy. We want to call up Pawani. But call to Pawa. Nkan kan so mo ti so lokan mi emi ma so mo le so kererin o mo le so ko foni siyin o ko to pa wa nkan kan se le nfe bo ko pa ko lo pa wa ni ko ba ti dajo ko ro je fun ko ro je fun mi ni emi o mo boya awon fe jeun mo fe jeun kin jeun to ba ki le lo ku to awon olomo na jeun to boya o se jeun to le won ni tawon na fi ku do fi wa kuku ti won ogun nike philip

Ogun Aike Philip.

0: Orúkọ mi ni Akanni Kudus.
1: Akanni Kudus. O tọ mọ ọdún mélòó báyìí?
0: Mo tọ mọ ọdún 29 years.
1: 29 years.
0: Benza.
1: Ṣé 29 years ló pè lánàá?
0: Benza.
1: 29 years. Ọmọbìnrin bíbí ibo ni ẹ?
0: Ọmọ bíbí ìlú Ogun State ni mí.
1: Níbo Ogun State?
0: Abẹ́òkúta.
1: Abẹ́òkúta, bó dábẹ́òkúta?
0: Ní Eléwé Ẹran.
1: Eléwé Ẹran. Ṣé wọn bẹ ni ọmọ Abẹ́òkúta ni bàbá àti màmá ẹ?
0: Àwọn Ìbàdàn ni bàbá mi.
1: Àwọn Ìbàdàn ni bàbá ẹ? Ọmọ màmá ẹ̀ ń kọ́?
0: Ọmọ mi ọmọ Abẹ́òkúta ni wọn.
1: O kà Abẹ́òkúta náà bí ẹ sí gangan.
0: Ẹ Abẹ́òkúta lọ bí mi sí.
1: Iṣẹ́ wo ló kọ́?
0: Mo kọ́ ṣe shoemaking.
1: Shoemaking. Àwọn tó ṣe bàtà.
0: Benza.
1: Skúl wo ló lọ?
0: Lọ sí Iléèwé Alákọ̀ọ́bẹ̀rẹ̀ Primary School. Lọ sí Police Children's School Iléèwé Ẹran Abẹ́òkúta.
1: Okay.
0: Mo dẹ̀ lọ sí Baptist Boys High School. So mo dẹ̀ lọ sí University Tashilaarin University of Education Ijebu-Òde Ogun State.
1: Okay. Kí ni nǹkan tó gbé ẹdí ẹgbà lọ́pàá? Ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ tó gbé ẹdí ẹgbà lọ́pàá?
0: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní January 27, so ọlọ́pàá wá parí ìdílé tí mo sì máa ń ṣiṣẹ́ tí mo dẹ̀ ń gbé ní school.
1: Níbo ni mi?
0: Ijebu-Òde ní Màwẹ̀jẹ.
1: Màwẹ̀jẹ. Báwo gbọ́sùn kéde bá gbọ́sùn kéde.
0: Benza, ok. So, bro, ọjọ́ yẹn mi ò sí nílé. So, gbà tí máa di ooru rà pé ooru lọ́mọjúmọ́ lọ́wọ́ bọ́ọ̀sì bẹ́ẹ̀. Gbà tẹ́mi máa.
1: Níbo ni wọ́n lọ?
0: Ẹmi ò sí àwọn ọmọ àlọ́dọ̀ gẹ́fẹ̀ẹ́ mi, ológẹ́fẹ̀ẹ́ mi lọ. So, mi sí around. So, gbà tí lè máa mọ́ ni mo ti mo dé tọ́kọ́ ṣàpè mi gbà tí wá bọ́ọ̀sì bẹ́ẹ̀. So, àtọ́jọ́ yẹn náà mo dẹ̀ ti kúrò ní Ijebu-Òde.
1: Bolúwa wà.
0: Wà ní Abẹ́òkúta.
1: Inú agbọ́pọ̀ náà wà nínú ẹgbẹ́ òkùnkùn. Ní ẹgbẹ́ òkùnkùn wo ló wà?
0: Ẹgbẹ́ òkùnkùn Ayé.
1: Ayé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ni ó wà. Ìgbà wo ló dé ẹgbẹ́ òkùnkùn yìí?
0: 2013.
1: Yíyẹ wo?
0: 2013.
1: Ẹyẹ 2013
0: àbí? 2013 bẹ́ẹ̀ni.
1: Ok. Lóṣù wo jàre?
0: Ní June.
1: June ló join. Kí ló fà tó fi join ẹgbẹ́ yìí?
0: Àwọn ẹ̀gbọ́n tó gbé mi ṣẹgbọ́n yẹn gbà yẹn ọmọ funab ni wọn. So gbà yẹn bí ẹ.
1: O ti wà ní institution gbà yẹn àbí?
0: No, mo ti sí la institution.
1: O ti wà ní.
0: Mo ti ṣetán ní SS3 gbà yẹn.
1: Ok.
0: So àwọn ẹ̀gbọ́n yẹn bí ẹ̀gbọ́n àdúgbò la ni màá pè wọ́n ṣá. But èèyàn náà mọ̀ pé bí ọ̀rọ̀ yẹn ṣe máa ń rí lélẹ̀. So ọ̀rọ̀ dídùn náà lọ ṣá sọ mọ̀ra wọn tó olú ẹ fi four victim ẹ̀mọ́ tó bá fẹ́ ká ní pé wọ́n máa ń sọ pé à kí ni tẹ fẹ́ ṣe yìí o? Nǹkan báyìí ló wà láàárín ọ̀ nǹkan báyìí ló máa ń gbẹ̀ yẹn púpọ̀ èèyàn gan lè máa ṣe ọ sweet talk ọmọ sweet
1: talk. Ẹ̀wọ̀ nígbà tí bá wo ní ìtàn ṣé kò ṣe padà mọ́ ni?
0: Kò ṣe padà mọ́ bẹ́ẹ̀ sá.
1: Kí ló dé tí kò ṣe padà?
0: Torí èèyàn ò lè sọ pé òun ò ṣe mọ́ torí ọmọ àwọn after life yẹn ni.
1: Ọmọ after life ẹ̀.
0: Bẹ́ẹ̀ni
1: sá. Ọmọ wa ẹ̀mí ẹ̀ kiri láti pa.
0: Because ọmọ believe pé àwọn secret tó wà nínú confraternity yẹn pé o máa fẹ́ máa.
1: Leak it out.
0: Leak it out.
1: Ọmọ abẹ́ sọ jáde.
0: Bẹ́ẹ̀ni.
1: Nígbà tí ò ń ṣe ẹgbẹ́ yìí, kí ni àwọn nǹkan wo lẹ ti jáwọ́ lẹ ti lọ jà tẹ́tí pa àwọn èèyàn? Torí nígbà tí wọ́n fi wá bọ́ọ̀sì nígbà yẹn, wọ́n mú arákùnrin kan nígbà yẹn. Nígbà mìíràn tí orúkọ ìtàn bá ìbọn lọ́wọ́ rẹpẹtẹ tó pọ̀ rẹpẹtẹ ní.
0: Bẹ́ẹ̀ni, Asis.
1: Asis ẹ̀ ò ṣe. Asis tán bá ìbọn lọ́wọ́ rẹpẹtẹ. Asis yẹn sọ ńgbà yẹn pé ìwọ ló kó ìbọn yẹn sí ọwọ́ òun. Ó tọ́jú ìbọn yẹn sọ́wọ́ òun ńgbà yẹn.
0: Nǹkan tó sọ kọ́
1: ni. Tí Mata mú Asis.
0: Ó sọ pé èmi ni mo gbé sínú yàrá
1: òun. Ó ní ìwọ ló gbé sínú yàrá òun.
0: Pé òun wá bí mi pé mo dẹ̀ lé mi ni mo gbé síbẹ̀.
1: Ẹ̀rọ ló ń pè ẹ́.
0: Ṣùgbọ́n báyẹn kọ́ lọ̀rọ̀ ṣe rí sá.
1: Báwo lọ̀rọ̀ ṣùgbọ́n báwo ló ṣe wá jẹ́?
0: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ti wà ní nọmba 1 ní 2020.
1: Ok, nọmba 1 ni wọ́n wà.
0: Ní 2020.
1: Ní 2020 ló jọ́ yẹn náà fún ọ níye
0: náà.
1: Ọdún
0: kan náà ni ó lè kún pọ́dún kan gbà mí depending on academic calendar.
1: Ok.
0: So kò máa ń pọ́dún kan nígbà mí but káṣá ni wọ́n yẹ ṣá. So èmi wà ní nọmba 1. Gbà tèmi wà ní nọmba 1 gbà tó fẹ́ ṣe handi nọmba fún wa. Inú gbọ́dọ̀ ti ṣe handi nọmba fún wa. So wọ́n kó àwọn ọ̀bọ yẹn lẹ̀ fún wa ni. So gbà tèmi náà dẹ̀ ti ṣe tán. Mo ti ṣe handi nọmba àwọn ọ̀bọ yẹn sílẹ̀ fún wọn. Torí kò sí ní ti o ba die yo
1: ye o lo wa dun over ye o
0: mo se handing over ni bi 2021/2 ni mo se handing over so te yo kan ba miss gan ninu e wa la ni tori ojo to ba ti fi le je handing over en on le nu e pa lese kese on le se nkan ti o da fun e ti awon nkan to ku fun e ti o ba pe so mo se handing over leyin temi gan se handing over ge jim bi meta 2022/3, 3/4 yen lo wa bust sugbon omo ti o so pe mi mo ko bon sinu yaro
1: asisi
0: yen ewo lo pa tori pe ekan lara wa ni
1: awon nkan to ba ninu yara ti na nkan bi aso agbara
0: wa e je ma so ko dibe
1: okay
0: ekan lara wa ni and awon ti wi won ma ko awon kan yen sodo won ki ma je omo egbe to ti really foju won tawon eyan damo tori busting na de ni emo iwe mi se awon eyan mo pe emi aye le mi ko kan emi o le ko bo se le tori wala kekere le sele awon ilu le wa bust wa ta ba won lopa o ma mo go ile awa bai bo awon yen o kin mo won o kin down won so igba mi gan o ko ma ko ja lara awon ton ni mo pe ara awon ton wa na ni e sego mi so gba to le mi mo gbe bon sinu yaro yen
1: iwo awon yen bi amura yin
0: ohun ni amura ni regime ichichi regime ko nse en to ba je amura regime ilo ma je amura
1: mo won de ya amura
0: amura regime ye ni oju igba yen lodun yen ni 2023/4 yi ohun ni amura regime yen ohun lo gbe bon yen fun ko nse pe mi mo gbe bon fun mi ojo to gbe bon yen fun gan mi mo pa tori emi ti se tan lati 2020/21 so mi kin
1: really mo sha o si n ba si yo
0: explore mi aye se ni mi sugbon awon ti won student se la won so emi temi ti won ba on ba ma se nkan fun dume ti ba wa nu school for dume wa ti mi ba participate won le wa ba mi on le wa drag mi sewo mi yin so emi mo ti fi egbe yen sile mo ti sise bata leyin se bata yen gan mo ti ni shop mi ti mo ti ta karakata mo fi gas mo ta rice and foodstuff ati awon kan mi na sa tori mo ti fi mo ti sa fun won gan sọ́wọ́ mi yẹn so ọjọ́ tọ́lẹ̀ bọ́ọ̀sì yẹn gbà tó máa já yàrá tẹ̀mí ọ̀n bá nǹkan olóró kọ̀ọ̀kan níbẹ̀ ọ̀n bá bọ̀ ọ̀n bá dà ọ̀n bá nǹkan nínú yàrá mi ju aṣọ ogun nǹkan tó bá nínú yàrá mi.
1: Báwo la kó aṣọ ogun yẹn ṣe jẹ́?
0: Aṣọ ogun yẹn gbà tí
1: aṣọ agbára
0: yẹn aṣọ yẹn gbà tí mo wà ní nọ́mbà 1 ní 2020/2021 ìjàṣẹlẹ̀ láàrin ara wa. So omo to je number 3 mi omo jebode ni so mo wa yo kuro sowo mi lati le bawe sugbon omo jebode ni mi o so mo jebode o wa dija to se pe awon egbon e to je aye ninu jebode won fe pa mi ngba yen so won ni mo fi se o fi ba mi se aso yen
1: ta lo wa se aso yen fun
0: eni to ba mi se aso yen mi mo le egogo mi riri bo ore mi to ba mi se aye na ni ibadan de lo wa
1: ibadan ta ló ma wá ṣe iṣẹ́ fún wọ.
0: Ẹni tó máa ṣiṣẹ́ fẹ́mi akérèlé ní ìtòkò Abẹ́òkúta ń bí báyìí. Fẹ́mi akérèlé ló máa ń pè bẹ́ẹ̀ ni nítòkò.
1: Òun ló máa ṣiṣẹ́ fún
0: wọn. Òun ló máa ṣiṣẹ́
1: fún mi. Iṣẹ́ tó máa ṣe fún àwọn iṣẹ́ wo ló máa ṣe
0: fún mi. Àwọn iṣẹ́ tó máa ṣe fún mi iṣẹ́ ìbọn kọ́yìnbọn fún yàn kò máa ń rọyàn kọ́ṣáyàn ládàá kò máa ń rọyàn àti àwọn iṣẹ́ ìyọnú ó tán àwọn nǹkan tó máa ń ṣe fún mi nìyẹn sá.
1: Ibo ló wà tí àwọn ọlọ́pàá fi mú ẹ?
0: Lọ́jọ́ táwọn ọlọ́pàá mú mi yẹn sá ọ̀dọ̀ Mr. Fẹ́mi Akérèlé tó jẹ́ ó máa ń ṣe ògùn fún mi ọ̀dọ̀ wọn náà ni mo wà àwọn ló ní kí n wá gba nǹkan kan so ọ̀dọ̀ wọn tí mo wà ni àwọn ọlọ́pàá ti dé tó ti gbé mi.
1: Kí ni àwọn nǹkan olórí kọ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí èyí àwọn nǹkan olórí kí ni àwọn fọ́mọ̀?
0: Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi mo kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ gan ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí mo dẹ̀ kọ́ nínú ẹ̀ ni pé kò sí nǹkan téèyàn lè máa fèsì láyé yìí kéèyàn má lọ bá èèyàn tó máa fún ní wrong advice sá ṣọ́wọ́ mi yẹn sá nǹkan tí mo kọ́ ni àná mo dẹ̀ kẹ́kọ̀ọ́ pé kéèyàn kò sí eré kankan nínú pé àyàn ń ṣe jàgídíjàgan èèyàn ń ṣẹgbẹ́ òkùnkùn.
1: Kí ló wá fẹ́ sọ fún àwọn tó máa ń tà tó ṣe sí ìṣèlú kan báyìí? Àbá àwọn tó fẹ́ wú jọyìn.
0: Àmọ́ wọn tèmi fáwọn tó wà ń tà tí wọ́n ti join èmi àbáwọn bẹ ọlọ́run pé lágbára ọlọ́run nǹkan tó máa dí wọn lọ́wọ́ ti won fi ni join Olorun a je ko sele si won and Olorun ni je ki won gi join la ya talafia tori pe ati join yen o ko tu gbo won bayi na sir ati join na tun le sugbon better still ni pe ki yan ma koko join rara tori pe ti won ba ti join life ti wa in danger.
1: Okay. Ilo abeti jeba ko se fun bayi.
2: Kilo ruko e?
3: Ibrahim Balogun.
2: Ibrahim Balogun, omo dun melo ni e?
3: 28 years.
2: 28 years, eh?

0: mọlẹ yẹ owe re tan se kan se so mi di tẹdi iwe re tan ni ku kini kan kan ba ti mu wa ka ba ti de kọtu kan ba wule so pọ fi kọtu won le o kan lo pa wa ni bo kan to pa wa nkan kan se mo ti so lokan mi emi ma so mo le so kere yin o mo le so ko fọ ni si yin o kan to pa wa nkan kan se le je bo kan pa kan lo pa wa ni kan ba ti dajo kan ro je fun kan ro je fe mi ni emi o mo boya ka won fe jeun mo fẹ jẹun kí jẹun tó báyìí kílẹ lọ tó ra ọmọ ọlọmọ náà jẹun tó bóyá ó ṣe jẹun tó lé wọn ni táwọn náà fi wá kúkú tiwọn ogun náà philip.
1: Wọ́n ti ẹ̀ àwọn òbí ẹ̀rọ ẹ̀ ló sùn pé kó lọ kàwé ogin admission 100 level tí ń sáré wá everybody kiri ẹgbọn abeg na wọn du kanya na ẹgbọn abeg na wọn du ẹyẹ na ẹgbọn abeg na wọn du ayé ó mọ kan tó máa gbẹyìn ẹ because nínú sukúl tó wà yẹn ó sì máa lo 3 years lẹyìn first year tó ń lo yẹn tó bá ṣe lọ́jọ́ lẹ́bù ó mọ̀ bí afọ́ lọ́jọ́ lẹ́bù ló máa bẹ̀rẹ̀ sí ní lọ́ máa ń ta ẹ̀ ẹ̀ jọ ń torí ọlọ́run bí ju ààyè bí ju ẹyẹ bí ju alọ́ra bí ju alọ́bàgbà tó bá ti ṣẹgbẹ́ ní 2026 jọ máa ṣẹgbẹ́ náà ní kẹyìn ìfọwọ́sọ̀yà fún ẹ máa ṣẹgbẹ́ kò sí rìn lókùnkùn ẹgbẹ́ kòkó tó wọ kò sí rìn bẹ́ẹ̀ o máa ṣẹgbẹ́ máa ṣẹgbẹ́ sínú tó kọ́ ti sìn jẹ́ kó máa pè é ní ju ọ̀dà bẹ́ẹ̀ ju tó lè lọ bi tó ń ju tó lè jáde lẹ́ni time tó ń ju tó lè jẹun nígbà tó ń ju tí o máa wo oúnjẹ òkè kótó bọ́ta ju tí o máa kọ́ lẹ́kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó free gan ọjọ́ tí ya bá ti ní àwọn mẹ́fọ́ yìí airsman parakara airport jọ yẹn láyé ẹ̀ ti wẹ̀sí ní kàn án gbogbo yìí tó kún ní láìfẹ́ ó wà lọ́wọ́ lọ́n so jọ ń torí ọlọ́run tó bá ti ṣègbè. Máa ṣe gbọ́ sí ní ti kọ́ ti sẹ́yìn.